Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo àlàyé ọkàn tó tún ń gbòm mi lónìí, a mọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba tó tún jẹ́ ká rí òpin ọ̀sẹ̀ yìí, ẹ wo àánú rẹ̀ lórí wa, ẹ wo orí ọ̀fẹ́ rẹ̀, ẹ wo májẹ̀mú rẹ̀, ẹ wo bí sàtánì ṣe làkàkà tó lórí wa, àbẹ́ ẹ̀ rí bó ṣe jẹ̀kúrò, ẹ rí bí sàtánì ṣe ṣe àṣedànà mọ̀mọ́ lórí ìdílé yín. Ẹ wá já dúpẹ́, ẹ sọ pé Olúwa ṣe, ẹ sọ pé Olúwa ṣe, ẹ sọ pé Olúwa gbé ọga, aláàánú, olóore, olùrànlọ́wọ́. Gba ọpẹ́ ẹ wa. Bàbá tó ní gbogbo ipá gba ọpẹ́ ẹ wa. Bàbá tó ní gbogbo agbára gba ọpẹ́ ẹ wa. Àní àtò ní wa gba ọpẹ́ ẹ wa. Oní àtọ̀lá wa gba ọpẹ́ ẹ wa. Alátìlẹyìn nínú iṣẹ́ ìránṣẹ́ gba ọpẹ́ ẹ wa. Ògo forúkọ rẹ, ògo forúkọ rẹ ní gbogbo ọ̀nà.

0: lago meje si meju asale la mo pade re.
1: Ìyẹn ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
2: Gbàgbé ìrònú ẹ.
3: Gbàgbé ìrònú ẹ.
1: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀. Àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios Director náà Gbẹ̀ngà Adébóyè.
4: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń ti wé adé, èmi náà rí o Ọlá Olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
1: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí méjọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wa mọ́ fìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ lé mọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
5: Ìrònú kí múni gbádùn, ó múni ìgbẹ́ni.
1: Láolú gbẹ̀mídébẹ̀.

0: Ekule o e kabo pada si tesiwaju ti fun te doroyin.
1: Beni.
0: Ikani asiwaju na si la wa yi ta tin da kekeluke. Asin da be do anro bi owe lapa bi.
1: Yes sir.
0: Eyin te ntele wa na e ma sere be. Lagbara lowo Olorun a jo pe fun ra wa dada.
1: Ami ase.
0: E wa ja lo si akata iroyin kan ti o jade latodo are orilede yi. Are Bola Tinubu mani. Are Bola Tinubu lana ode yi ti se ojo jima. Ni baba soro wi pe agajeru ti isakoso yi torun bo ni kete to gori apere. Won ni eto oro aje tin rakoro gidi gan koda oruku re bo gidi debi wi pe atirin gan ni agbara popo. Ama la wa ati gba ati isakoso won ti bere lo ti bere si ni se awon atunse ati awon atuto loju opo ona lati mu eto oro aje orilede yi bo sibi ti o to ati yi to tona lati le fi gagbaga pelu orilede agbaye o pelu bi won tin se ise takotakun lori awon akanse ise idagbasoke loniranran lati le je ki ere ijoba o ma bo si akata awon omo niyan won ni are Bola Tinubu eni ti igbakeji re Kashim Shettima to soju e nibi sisi oju ona to ton yanyanya to yo kololokululu ti isakoso re ise agbekale re lolulu le Nigeria Abuja mani won ni awon oju ona yi ibi samanti gbe dole nlu Abuja enimbe o won ni are se apejuwe awon oju ona yi gege bi awon nkan akanse ise eleyi to ni se pelu re ti otun ti isakoso re to gun le o renewal agenda o se alaye wi pe gbogbo awon akanse yi ise won yi ini e ni o ma je mimo lo mimo bo awon omaniyan ko je yi ti o rorun lati le to sise daada fun igbiyanju oro awon eto abo loniranran igbelaruge fun oto oro aje be si ni ki igba o tun le do omaniyan lorun nilu Abuja gege bi won tin se alaye awon oro yi won ni ta ba nsoro lori awon akanse ise loniranran ise oduro o nte siwaju ni eyi na yo si ma ja eri ma ja mi nso awon akanse ise loniranran ti isakoso re to nse lati le je wi pe to awon ere ijoba loniranran o bo si akata omaniyan are orilede yi wa gbe osuba kare o fun eni ti se alakoso fun olulu le Nigeria Abuja as e dey pain them he dey sweet us as e dey sweet us omo he dey pain them logo yen niyan iyen san wike mani fun bi o ti sise takotako ati ogbon atinuda eleyi to nlo lati le je ki olulu le Nigeria koda tun bi tan yanyan o se alaye wi pe CN2 road akase ise yi o je yi ti awon eyan o ma ri ti won si le ma toka si physical infrastructure ni to nse apejuwe ati agbejade ireti otun ti isakoso are orilede Nigeria Bola Tinubu won ni are tu wa dupe popupo lowo awon olugbe ara ati awon eyan ti nbe ni Katambe Mabushi district fun suru ti won ni ati ifowo sowo po eleyi ti o legbe lawo asiko gba ti awon akanse ise yi to nlo lowo are soro o oni awon agajeru ti isakoso yi gberu lasiko gba to de oro aje ti ko se ma fenu so ni orunkun re bo ti o le rin gan ni gbogbo gba na sugbon lowo yi adupe o ohun gbogbo ti n pada bo sipo isakoso re nse bebe o
1: to eje kemi o gbera lo si ipinle Ekiti Ekiti kete oku o to
0: o bo se abira na ko ni
1: ah mo ti e ti oruko awon family ani fowo se kan to hun na di tun gba ko ti dibo
0: boya
1: se ni kan yo ti be so fun ani
0: o ti wo lo Ekiti ni
1: eje wo ara yin go baya
0: atode Ekiti na atode Ekiti na ba je atode Ekiti atun wa tawo Eko
1: eh tan de badu
0: late ko ah ama babadan babadan na tan babadan na tan o ko si ba ti soro gbadan ta ni so wo to si ba ti so wo ta ni so badan e border na la jo wa lo border na ni
1: to
0: kilo mo le ti sori legbe legbe
1: egbe oselu all progressive congress àti African Democratic Congress tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party Democrat náà ni wọ́n ní àtàwọn ẹgbẹ́ òṣèlú méjìlá míì náà ni ìrètí wà lónìí o wípé wọ́n forí gbárí nínú ètò ìdìbò sípò gómìnà eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ Èkìtì lónìí yìí wọ́n ní gẹ́gẹ́ bí àwọn ohun òye ètò ìdìbò bí wọ́n ṣe ń rí gẹ́gẹ́ bí ìgbáradì fún ètò ìdìbò ti gbogbo tọdún tó ń bọ̀ wọ́n ní àwọn èèyàn tó lé ní mílíọ̀nù kan náà ni wọ́n sì ti forúkọ sílẹ̀ láti kópa nínú ètò ìdìbò ọ̀hún jákèjádò àwọn wọ́ọ̀dù eléyìí tó tó 87 níye o àti àwọn ibùdó ìdìbò eléyìì tó lé dáadáa ní 2,445 ní àwọn ibùdó ètò ìdìbò tá a mọ̀ sí polling unit tán ló wà jákèjádò ìpínlẹ̀ ọ̀hún o tí wọ́n sì dìbò láti yan gómìnà eléyìí tí ó darí wọn fún ọdún mẹ́rin míì gẹ́gẹ́ bí àjọ inec bó ṣe ń sọ ọ́ di mímọ̀ wípé gbogbo àwọn tí wọ́n fi orúkọ sílẹ̀ tí wọ́n forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí olùdìbò òun náà ni wọ́n jẹ́ 1,119,360 bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé àwọn tó tó 1,218,000 àti 1,129,000 èyún ni 1,028,929 ní àwọn tó ti gba káàdì ìdìbò wọn o wọn ní lára àwọn tó sì díje dupò gómìnà òun náà ni gómìnà tó wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ báyìí bí ọdún oyè banji tinú ẹgbẹ́ òṣèlú apc ọmọ̀wé wọlé olúyèdè tinú ẹgbẹ́ òṣèlú pdp olúwadáre bejide tinú ẹgbẹ́ òṣèlú adc àwọn yòókù ni ọlájúyìn oyè banji inú ẹgbẹ́ òṣèlú labour blessing abegunde inú ẹgbẹ́ òṣèlú nnpp samuel olúwaṣẹ́gun ẹgbẹ́ òṣèlú aac ọjọ́ ayọ̀dèjì ẹgbẹ́ òṣèlú adp ọ̀pẹyẹmí falẹ̀gàn ẹgbẹ́ òṣèlú accord ọ̀làǹrẹ̀wájú anífowóṣe tàwọn ta ní ìkàyénu ẹgbẹ́ òṣèlú apm ọ̀làìta awógbèmí ẹgbẹ́ òṣèlú app praise ayọ̀dẹ́lẹ̀ ẹgbẹ́ òṣèlú prp ayọ̀dẹ́lẹ̀ ọ̀ṣinkọlú ẹgbẹ́ òṣèlú ypp àti damilọ́lá adétúnjì ẹgbẹ́ òṣèlú zlp wọ́n ní ẹgbẹ́ òṣèlú social democratic party sdp lánàá òun náà ló sì tako ìròyìn kan o eléyìí tó ń sọ wípé olùdíje àwọn ńkọ náà ni ó ti jáwọ́ nínú láti tẹ̀síwájú nípa kíkópa nínú ètò ìdìbò náà tí ẹgbẹ́ òṣèlú náà sì ń sọ wípé olùdíje àwọn òun ni isaac adébáyò aládé bẹ́ẹ̀ ni orúkọ rẹ̀ ńkọ ó sì wà lórí àtẹ ètò ìdìbò bákan náà lónìí òun náà ni àtúndì ètò ìdìbò sí ilé-ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ kano ondo nasarawa rivers àti ìpínlẹ̀ kebbi náà ni yóò sì wáyé o wọ́n ní àwọn ọlọ́pàá ńkọ́ náà ni wọ́n sì ti jákúra nípa ti ètò ààbò tí gbogbo nǹkan sì ti dúró wámúwámú pàápàá jùlọ láwọn agbègbè tí ewu wà lórí wọn wọ́n ní ti ìpínlẹ̀ èkìtì wọ́n ní ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ọ̀làtújì díìsù náà ló sì ti fọwọ́ sọ̀yà wípé àwọn ọlọ́pàá ńkọ́ wọ́n ti dúró dáadáa tí wọ́n sì ti ṣetán láti gbéná wojú ẹnikẹ́ni tó bá fẹ́ da àlàáfíà ètò ìdìbò ọ̀hún rú o díìsù wá ṣe ìkìlọ̀ wípé ẹnikẹ́ni tó bá tàpá sí òfin ètò ìdìbò tàbí tó ń pète tó ń ṣètò láti jí àpótí ìbò náà ni wọ́n gbéná wojú rẹ ní ìbámu pẹ̀lú ìlànà òfin eléyìí tó gbé ètò ìdìbò rò wọ́n ní ẹgbẹ́ òṣèlú àbí wọ́n ní àjọ inec náà ni ó sì ń lọ sókè sódò láti rí wípé ó ṣe àpékárí gbogbo àwọn ohun èlò ètò ìdìbò eléyìí tó ṣe kókó oyè banji ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò tọdún 2022 òun náà ló sì ní ìrètí wípé látara àwọn àti máa ṣe bò òun àṣeélẹ̀ eléyìí tóun ti ṣe ní sáà lákọ̀ọ́kọ́ yìí òun náà ni ó jẹ́ àṣeyọrí fún òun tóun ó sì tún fi jáwé olúborí ẹlẹ́ẹ̀kejì lára àwọn tó sì ń ṣe àtìlẹyìn fún òun náà ni ẹnjìnà ṣẹ́gun òní ẹni tó gbé ipò kejì lásìkò ètò ìdìbò 2022 ọ̀hún àtàwọn gómìnà míì tó ti jẹ ní ìpínlẹ̀ èkìtì adẹniyí adébáyò ayọ̀ fáyọ̀ṣe àti káyọ̀dé fàyẹ̀mí múnà àwọn yìí náà kọ̀ wọ́n ń ṣe àtìlẹyìn fún oyè banji fún sáà ẹlẹ́ẹ̀kejì ẹ wo ìròyìn ọ̀hún gùn púpọ̀
0: ẹjẹ́ mi ó rọ̀ṣun mo fẹ́ délé pa kí n tó darí padà dé sílùú ìbàdàn lọ́wọ́ yìí àwọn alága àti kánsẹ́lọ̀ tí wọ́n fìbò gbé wọlé lọ́jọ́ kejì lé ní ogún oṣù kejì ọdún 2025 ni wọ́n ti ń wọlé padà sí àwọn ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ ọ̀sùn lánàá tí ó jẹ́ ọjọ́ jimá látàrí bí wọ́n ti ní àwọn alága àti kánsẹ́lọ̀ yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọlé o padà lẹ́yìn tí wọ́n ní ọ̀rọ̀ jáde o láti àkàtà ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC táwọn ń kìlọ̀ wípé ẹ má ṣe mọ̀nàmọ́ná o ẹ má sì jẹ́ kí àwọn ó rí wípé ẹ sún sí gbèrégbère àwọn ìjọba ìbílẹ̀ lọ́wọ́ yìí wọ́n ní igbákejì agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ ti ọ̀sùn Ọládélé Bámijí ló ṣàlàyé o wípé ìwọlé àwọn alága àti kánsẹ́lọ̀ yìí sí àwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ti ọ̀sùn náà ló wà ní ìbámu pẹ̀lú ìgbẹ́jọ́ ilé ẹjọ́ gíga tó gbé ẹjọ́ kalẹ̀ eléyìí tí ó ṣẹ́gi mọ́ ẹ̀yìn àwọn alága tí ó ń jẹ wọn mọ́ nínú oyún tí wọ́n sì ń jẹ oúnjẹ ti àkàtà ní àkàtà ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ti ọ̀sùn wọn ni bí wọ́n ti wọ́gi lé tí wọ́n sì ní sáà wọn ti parí ilé ẹjọ́ gíga àwọn tó ń jókòó nílùú òṣogbo tí ṣe olúùlú fún ìpínlẹ̀ ọ̀sùn lọ́jọ́ ajé monde òun náà ló mọ̀ wọ́gi lé ìwé ẹ̀sùn kan eléyìí tí àwọn alága ẹgbẹ́ òṣèlú ti APC tí wọ́n fi ìbò yàn ìyẹn ní ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 2022 ní ìpínlẹ̀ ti ọ̀sùn tí wọ́n sì ń bèèrè wípé sáà wọn kì í parí ẹjọ́ àwọn ó lo sáà wọn tán lọ́wọ́lọ́wọ́ ìwọ̀n ni lẹ́yìn ìgbẹ́jọ́ ọ̀hún Bámijí ṣàlàyé wípé àwọn alága ìjọba ìbílẹ̀ èyí tí ó dìbò yàn lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti PDP ńgbà náà ni wọ́n ti padà báyìí sí àkàtà àwọn ìjọba ìbílẹ̀ wọn nínú àwọn alága tí wọ́n padà láti rí àríwá ẹdẹ gúúsù ti ẹdẹ ìwọ olódù ọba borí pé ìlà bẹ́ẹ̀ náà ló ń ṣàlàyé o fún ìwé ìròyìn ti Saturday Punch wípé kódà ni àbáwọlé ti ìjọba ìbílẹ̀ ti Ọlọ́mdá area ní Igbóònà nílùú Òṣogbo ó ṣàlàyé wípé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo ńbẹ̀ tí wọ́n sì ń rìn lọ́wọ̀ọ̀wọ́ láàrin àwọn òṣìṣẹ́ elétò ààbò ni àti àwọn òṣìṣẹ́ tó jẹ́ ti ọmọ ẹgbẹ́ òṣèlú ti PDP lásìkò ìgbà tí wọ́n ní wọ́n ń gbìyànjú láti wọlé padà síbẹ̀ ṣùgbọ́n o lọ́ọ́lọ́ báyìí ó ń ṣàlàyé o wípé pẹ̀lú bí nǹkan ti ṣe wà lọ́wọ́lọ́wọ́ yìí àwọn alága ìjọba ìbílẹ̀ kan ẹ̀yìn náà ni wọ́n ti ń láǹfààní àti wọlé padà sí àkàtà ìjókòó wọn gẹ́gẹ́ bí ilé ẹjọ́ bí ó ti ṣe pa á láṣẹ tó sì wọ́gi lé àwọn tí wọ́n ń bẹ ní ìjókòó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí ó máa sọ̀rọ̀ wọ́n ní ọ̀kan lára àwọn alága ti ẹgbẹ́ òṣèlú ti APC alága ní ìjọba ìbílẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú ti APC ìyẹn Adégòkè Ògúnṣọlá ó ń fi ẹ̀sùn kan àwọn alága ti PDP wípé tipátìkúùkù ti sòkò tó fi wọ̀dí òkú iná sàfẹ́ fi wọlé padà sí àkàtà ìjọba ìbílẹ̀ Ògúnṣọlá ṣàlàyé o wípé àwọn alága ti ẹgbẹ́ òṣèlú ti APC àwọn ti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn bẹ́ẹ̀ sì ni àwọn ti pè wípé ohun gbogbo tó wà ńbẹ̀ yìí kí gbogbo ẹ ó sì máa wà ńbẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n fi tún ẹjọ́ ohun tí wọ́n fi tún gbọ́ àmọ́ wọ́n sàfẹ́ wọlé ní tipátìkúùkù ṣùgbọ́n nígbà tí ó máa wá sọ̀rọ̀ Bámijí ó sì ń ṣe àlàyé ẹ̀ ó sì ń fìdí ẹ̀ múlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wípé lẹ́gà ìlẹ́gà ni àwọn tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ ojúlówó gangan iná ni ti àwọn ti alága ẹgbẹ́ òṣèlú ti PDP àtàwọn kánsẹ́lọ̀ wọn tí àwọn ọmọ wọlé sí àkàtà ìjọba ìbílẹ̀ ìròyìn gùn díẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣiṣẹ́ abẹ fún lápá abẹ kí ó lè dán gbọ́ létí tiyín náà kó sì lè má jẹ́ wípé a gba àkókò yín tán lórí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ ńpínlẹ̀ ọ̀sùn
2: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-A-R-R-I-E sálárì
2: bọ̀dá mi ẹ̀sípẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì oya lópin ìgbìyànjú ẹ̀sípẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-L-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
5: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀

0: obìnrin ṣe bẹ̀bẹ̀. Ẹgbẹ́ àwọn obìnrin oníròyìn àtàdarí ẹ̀tọ́ lọ́lọ́kan òjọ̀kan lórí rédíò àti tẹlifíṣàn gbédé o. Women Broadcasters Forum Nigeria and Diaspora ń pè yín síbi ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ tó halẹ̀ pẹ̀lú ayẹyẹ fífi àmì ẹ̀yẹ fáwọn akọni obìnrin tó ti kópa mánigbàgbé fún ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ yìí. Sátidé ogúnjọ́ oṣù kẹfà aago méjìlá ọ̀sán la pẹ̀tùkú ayọ̀ máa hù. Orí Adékalẹ̀ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa One àti Ẹ̀kẹrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Muritala Adébáyọ̀ Àkàndé MFR Olórí Olúfunkẹ́ Oníkẹ́pọ̀ Àkàndé Nìyáńkalẹ̀ àwọn ìyálọ́jà bàbálọ́jà ládélàdé wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú wa. Ẹni àyẹ́sí pàtàkì ọjọ́ náà láyà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjiníà Saminu Mìnì ni Olúfunkẹ́ Makinde láti máa ṣe àtúpalẹ̀ àkòrí ipa táwọn obìnrin kó fún ìsọdọ̀tun ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́. Olùdánilẹ́kọ̀ọ́ wa ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ọmọọba obìnrin Bùnmi Lábìyí Splash FM Academy nílé funfun Báláwú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn láti máa gbàlejò.
1: Gbogbo yín là ń pè ó.
2: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and Data Loan.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
4: Tomato sachet. Oh, Sonio. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ̀ dòdò, o ki, o dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tún yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: náà ẹ káàbọ̀ padà àti fún tẹ̀dọ̀ ìròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. Ẹ jẹ́ kí a lọ sí agbomi ti ètò ààbò. Wọ́n ní ẹni tó ti fìgbà kan rí jẹ́ olórí orílẹ̀-èdè yìí, eyín ni ọ̀gágun Abdulsalami Abubakar ajagunfẹ̀yìntì náà níwọ̀. Náà ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà ẹ mọ̀ jẹ́ ká sọ di òṣèlú. Fún ìdí èyí, ó rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátá wípé kí wọ́n wà ní ìṣọ̀kan fi gbógun ti ọ̀rọ̀ ìpèníjà ètò ààbò. Nínú àtẹ̀jáde kan tó fi léde níbi tó eléyìí tó fi ń ṣe ayẹyẹ ọjọ́bí rẹ̀ ọdún 84 lókè èpè, Abdulsalami náà ni ó kọminú lórí bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ń burú jáì sí, eléyìí tó sì ń sọ wípé gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátá náà ló ní ojúṣe láti ṣe, ò ló sì ní ipa láti kó láti rí wípé àlàáfíà ó fi ẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀-èdè yìí. Ò nígbà tó wá ń sọ̀rọ̀ nípa àwọn tó wà ní agbomi ti ìpèníjà ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà, ó níṣẹ́ rí àwọn èèyàn yìí, wọn mọ ẹ̀yà, wọn mọ ẹ̀sìn, bẹ́ẹ̀ sì ni wọn mọ ẹgbẹ́ òṣèlú, kódà wọn mọ ìgbé ayé agbègbè kan ságbègbè kan tàbí ohun kankan báyìí tá a fi dára wa mọ̀. Ó ní wípé bákan náà ìwà ìmọ̀ tara ẹni nìkan òun náà ló tún fún àwọn agbésùmọ̀mí yìí, ló ń fún wọn ní ẹ̀mí, ló sì tún fún wọn ní okun àti agbára sí. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní mímọ lo ayédèrú ìròyìn káàkiri orí àwọn ìkànnì ìbáraẹnidọ́rẹ̀ẹ́ lórí ẹ̀rọ ayélujára láti máa fi ṣe àtànkálẹ̀ àwọn ohun kan eléyìí tí ò fi ẹsẹ̀ múlẹ̀, òun náà ló tún jẹ́ kíkóríyá kó máa fi débà àwọn agbésùmọ̀mí àtàwọn ikọ̀ oníwà ọ̀daràn míì. Abdulsalami wá rọ iléeṣẹ́ ọmọogun ilẹ̀ yìí àti gbogbo àwọn àjọ elétò ààbò pátápátá wípé kán mọ̀ jẹ́ kó rẹ̀ wọ́n, kí wọ́n mọ̀ tẹ̀síwájú nípa ìlàkàkà wọn láti rí wípé wọ́n ń gbógun ti ìpèníjà ètò ààbò lórílẹ̀-èdè yìí, ò kí wọ́n sì mọ̀ sí iyèméjì. Ó tún lọ sọ́dọ̀ ìjọba, eléyìí náà ló sì tún rọ̀ wọ́n, ó ní wípé nínú gbogbo ohun tí wọ́n bá ń ṣe kí wọ́n máa gbé ìgbésẹ̀ eléyìí tó kún fún ìṣe, tó fi ẹsẹ̀ múlẹ̀, tó jẹ́ àwọn ìgbésẹ̀ kankan láti fi rí dájú wípé òpin dé bá gbogbo wàhálà eléyìí tó ń dé bá wa. Ò bákan náà ni ó sì ń sọ nípa ti àtìlẹyìn rẹ̀ wípé òun ò ní sinmi nípa ti ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà, òun ó rí dájú wípé òun fọn rere rẹ̀, òun ń jà fitafita fún. Abdulsalami sọ ó ní pé bí òun ṣe wà yìí, òun sì ń lálàá orílẹ̀-èdè Nàìjíríà níbi tí àlàáfíà yóò ti máa jọba, níbi tí ọrọ̀ rẹ̀ yóò ti máa ṣàn, níbi tí ọjọ́ iwájú rẹ̀ tí yóò sì dá, tó fi jẹ́ wípé àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn inú wọn ó le dùn wípé àwọn baba ńlá baba wa wọ́n ṣiṣẹ́ rere sílẹ̀ fún wa. Ò eléyìí náà ló fi wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ṣe sùúrù, kí wọ́n máa tẹ̀lé òfin, kí wọ́n má tàpá sí òfin, ṣùgbọ́n kí wọ́n máa wà ní ojúlà lákàn fi ń ṣọ́rí ní gbogbo ìgbà. Bákan náà ló sì ṣe àdúrà gidi gan fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀-èdè Nàìjíríà àti àwọn èèyàn tí wọ́n ti fara káṣà ìkọlù onírúurú látọwọ́ àwọn agbésùmọ̀mí, àwọn oníwà ọ̀daràn àti àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn lásìkò tí wọ́n ń ṣiṣẹ́ láti fi dáàbò bo orílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣe àdúrà fún wọn wípé Ọlọ́run Elédùmarè kò ní fi ìkọ̀ọ̀kan wọn sílẹ̀. O ìwé ìròyìn The Nation ló gbé ìròyìn náà.
1: Ìròyìn eléyìí ìròyìn tí ó ṣe pàtàkì ni o, bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ètò ààbò ṣe pàtàkì, àlàáfíà wa náà ó sì gbọ́dọ̀ tún máa nítumọ̀ dáadáa. Lọ́wọ́ yìí lójú òpó Facebook wa, Jimoh Taofeeq ó kọ nǹkan kan síbẹ̀, ó sì ń pe àkíyèsí wa sí i. Àkíyèsí tó wá ń pè náà ni fún àwọn ìjọba ìbílẹ̀ tí ń bẹ ní agbègbè Géètì ńlẹ̀ Ìbàdàn. Ó ní òkú ẹnìkan bẹ o ní agbègbè Gate Roundabout tí èèyàn bá dojúkọ ọ̀nà Odife Road, tí èèyàn bá dojúkọ láti gate tí èèyàn bá dojúkọ ọ̀nà Odife Road, wípé òkú kan bẹ ń bẹ, kódà lásàálẹ̀ àná òun tó sì rí níbẹ̀. Ẹ dákun, ẹ̀yin tí ọ̀rọ̀ bá kàn gbọ̀ngbọ̀ngbọ̀n, ẹ bá ní lọ sí agbègbè ohun ní rogun àtànkálẹ̀ àìsàn àtànkálẹ̀ àrùn láwùjọ wa. Ẹ̀yin tí ọ̀rọ̀ yìí bá gbọ̀ngbọ̀ngbọ̀n, ẹ dákun ẹ bá ní lọ ságbègbè Gate Roundabout téèyàn bá dojúkọ ọ̀nà Gate ọ̀nà Odife Road. Wọ́n ní òkú kan bẹ́ńbẹ́ o, Jimoh Taofeeq bó ti gbé sí ojú òpó Facebook wa nìyẹn. Ẹ ṣeun, a dúpẹ́ o, Ọlọ́run yóò máa dúró ti gbogbo wa. Osfem je Oluwa fe fe mi ohun ki wa ku aku weekend eyin na ku weekend la pa beun se ti mu ti igbona e seun Wallan Salim eyan wa my good man ololufe wa lataye alalumale na niyan e se o awon ti won ara oke ohun ni won lati Egypt lohun la won ti nje igbadun wa omo le Egypt ni to ti o gbadun ti fun te do bi ka si nkan olami ki omo bile latapata ganga gbamu gbamu jigi jigi eya lukuti ja ninu adegole kabir yusuf isiaka anya ba meji alaba yusuf ati agbada ola agnes otun onila lupa agbabi aka Aki eyin na Oloye Olusegun Ayankola Sherifat Funke Aziz Jayola Abdurrauf Adedeji Kende Olamide Eseun ga dupe o Aki Isola Kure Tajubala Eseun gbogbo yin la mo riri yin gan pupo pupo Eja wa lo si akata Ewuare Keji Oba ti ile Benin o won ni baba ti pa ase alagbara won si ti kesi awon kowe lati fi kesi awon aworo shasha awon ekanle kan ti won je babalawo ati ogboju ode atawon eyan ti won je onisese ibile ti won ma pawo oda to fi ma gbogbo won olokunrin lobirin lati dide fuya si ipade alagbara emergency meeting o ti doju en seyin bayi latari bi won ti ni gbamọ gbamọ ipe nije eto abo lo ni ranran o ti wa fe gbogbo si dada nilu edo ati ni ayika ati ayida re won ni ape ipade pajawiri ti owo are keji yi to pe ti se oba le Benin o na lo wa ninu atejade to fi sode lojo jimo ti anatos buwalu lati akata ti oloye victor no sakari lo ko ani ti se akowe o fun Benin traditional council yen frank irabo atejade ohun to fi sode te si npepe lori ipade alagbara tani ko waye lojo tuesday ago meji lani no african time lojo tuesday ojo keta le ni ogun osu kefa odun ta wa yi gangan ni afin ti oba le ti Benin o yen oba's palace tin be ni lu Benin city won ni pelu ipade yi ati awon apero eleyi ti o waye o gege bi ori ade na ti pepe wi pe isele ipenija to n ba eto abo nilu Benin o ni lo ijoko pajawiri ati ona abayo si lati wa gbodekun fun gege bi ati wa n se alaye o bo ti je wi pe Benin traditional council ba ti kede re wi pe awon olori odo na ki awon na ki won wa o be si ni oka igbele lojo ru Wednesday ti se ojo keri le ni ogun bakan na ipade ohun yo tun ma waye lati akata titi won na gbogbo gbese ti won gbe yi won ni ko se o lori awon isele ipenije eto abo ti ohun aye lori jinigbe ni ati awon awa odaran mi ti o wa fe ma di alaborun si olorun ni ipinle ti edo gege ba ti wa salaye won ni igbese yi lati kun awon osise leto abo lati kun won lowo lori ona abayo si gbamọgbamọ ijinigbe tin sele lapa agbegbe na
0: to awon ni are Bola Tinubu na lo ti safikun osu mefa fun gbedeke eni ti se oga agba fun ajo asobode ile ye Adewale Adeniyi gege bo se jeyo ninu atejade ile ti won fi lede ni ojo eti lati owo eni ti se oluran lowo a kwataki fun are lori eto iroyin bayo onanuga won je ko di mimo wipe ti safikun Adeniyi yi ni o ti kokko waye ni odun 2025 eleyi ti won tun fi odun kan kun o to si ye ko tenu bodo ni ojo kini osu kejo odun 2026 gege bi Adenuga se wi oni afikun osu mefa yi ohun na ni yo si tenu bodo ninu osu keji odun 2027 o bakan na ni yo je ki o le se awon ifese mule onirunru ilana eleyi to ti deba ilana tun to ti deba ajo na ati lati le je ki gbigbase abi gbigba ipo lowo are ni ki o tun fese mule dada ni ajo ohun o won ni ni asiko yi o na si ni Adeniyi yo sise papo pelu eka eleyi pelu eleyi to nsise pelu ajo customs eyin ni ajo asobode yo si ri daju wi pe awon esho ajo na to ye ki won gba agbega na ni won gba ni ibamu pẹlu ofin to gbe ajo na ro bakan na ni awon to ye ki won feyinti ti won ti pe 60 odun tabi ti won ti sise ni ajo na ni akata ijoba papo ile yi fun odun 35 na ni won fi eyinti bo se to ati bo se ye won ni adeniyi na lo darapo mo ajo asobode leyin to kawe jade ni ile eko giga obafemi awolowo ti ile ile ife ni awon odun bi odun 1980s siwaju won so 80 pa se ko kan so 80 pa e mo binu 1980s won sa ni won ko sibe wi pe igba na ko lo darapo mo ajo asobode iwe royin daily post lo gbe royin na
1: oro etu abo wa papa julo lori awon oluko ati awon akeko ti awon iko agbeban ti won je ajinigbe ti won jigbe o latojo kedogun osu karun odun 2026 ta waye lawon ile eko meta ototo to wa ni ijoba ibile orire ni ipinle oyo iroyin tu jade lori won papa julo gege bi ati nfan rere re na lasiko yi wi pe o ti le bayi ni ojo 36 ti awon eyan wonyi ti wa ni akata ahama awon agbeban ati ajinigbe ti won ji won gbe ti won o si ti foju gan ni molebi won o san ninu yara won won gbe labe orun labe ojo sibe sibe na titi dasiko ye aiti reje debi taro mera won ama ani igbagbo ninu olohun a si tun wa fi igbagbo na tun ro si akata awon osise leto abo ti won sise losa ati loru ati ijoba o loki ati nile top to bottom wi pe olorun o de igbiyanju yin lade lati gba awon eyan yi pada si akata awon malebi won lai ni fi ara pa a ni sawa safeku enikankan ninu won lagbara lowo olorun amo lowo yi won ni awon iko boko haram eleyi ti won ni aji awon akeko ati oluko ti ni awon ile eko meta ototo nijoba ibile ti orire ni pinle oyo na ti ha bayi won ha si inu igbo joba ta mo si old oyo national park for the ojo men dini ogoji 36 days lati ojo kedogun osu karun ti awon eyan oyi ti wa ni inu gbokiji kijiun lojo saturday gege ba ti ba iwe iroyin Saturday Punch oni iwe iroyin Saturday Punch won ni an se iwadi alagbara lori re lowo won lawon iko yi ti won je agbeban agbesunmami ti won je eya lara iko ti Boko Haram ta won ya sugbon ti won je omo egbe ti Jamaatul Sunna Lidawati Wal Jihad ti won je okan gbogi ninu awon iko Boko Haram tele
0: e smooth lenu iwo afa
1: iro
0: emi o gbodo dan wo
1: won ni lowo lowo yi o won sa gbogbo ipa ti won na lati ro awon osise eletu abo lati to ro an lapa lori igbiyanju gbamo gbamo ti won sa lati ri awon eyan yi gba pada ko ni akata awon iko won yi won ni gbogbo ona ni awon iko agbeban ajinigbe ina lawon na nsa o lati je ki omi o poju iye fun awon osise letu abo lo lati ari bi won tin salaye wi pe awon nkan adogbamu ina ni won gbin le si awon oju opo ona to sese ki awon eyan won yi ki won gba lati ri wi pe won gba awon oluko ati awon akeko yi pada ni awon inu gbokiji kiji ima awon ma woye re won ni iroyin to nto won lo ti ti awon na si ri akole re na ni wi pe awon ajinigbe won yi ni won sa gbogbo ipa titi won na bi won tin sa lapa bi kan bo si apa bomi ti won yo kuro lapa bi ti won wa lo si apa bomi ni arin inu gbokiji kiji ti se inu gbo ijoba yi won ni gbogbo igbiyanju o na ni awon na nsa o bi ayagbon ogungbe na gbo baya tin tiro bayi logungbe na nbere ina jo nfi oro se ama iwe iroyin Saturday Punch la lo salaye wi pe pelu bi awon osise omo ologun orilede wa Nigeria ati awon iko ti osise ti eletu abo bi won tin gbe somo won lapa bi ti awon na wa ninu igbo kiji kije ye sibe sibe ta ba ran tita ba gbagbe o awon oluko ati awon akeko ni Baptist Nursery and Primary School to nbe ni Yawota LA Primary School ati Community Grammar School to nbe ni Isiele ni ijoba ibile ti orire won ne ji awon eyan ti o din ni meji le ni ogoji 42 ti o je awon olu awon akeko ati awon oluko won ti si mu lo sinu gbo kije kije ti enikeni o le so won ni oluko kan Michael Oyedokun won gbe mi re ni kete ti won mu won si igbe kan tan eleyi ti won si nfi nse alaye o wi pe irufe eleyi o ba ni ni bi ti o da ama gbogbo igbeyanju o na ni awon iko osise leto abo na ni won sa koda olori iko yi Mahmoud Osman ti won tun ma si Abu Basar Abbas Mukhtar iti o won tun je igbakeji Abu Bakar Abbas alias Isa Adam ati Mahmoud Al-Negeri ti awon eyan tun ma si Malam Mahmuda won ni won se gbogbo igbiyan won ni awon eleyi won ba awon eyan soro lati akata wipe to in bayi o na ni afe o n bayi o na ni ase o amo sugba o gbogbo igbiyanju ti won sa latotun atosi latakata ijoba o na ni wa nse alaye bayi wipe awon iko yi won gbin awon nkan adogbamo won gbin kale si inu gbo kiji kiji yi lati le fi se abo si akata ti ara ti won na lori ilana igbiyanju ti awon iko osise omo ologun ti won sa wo eroyin punch gbe sugbon sibe sibe na olohun yo ba ni kun awon ijoba ati awon osise leto abo yo ba ni kun won lowo abo to gboju yo si ma daju lori titi won na lagba lowo olohun ofiti ele gbo teni eleni oba oke na ni gbo tian musi
0: a je sare lo si ipinle osun won ni oni tilele ife oba adeyeye ogunwusi ni oju eti na lo ti ro gbogbo awon oloselu atawon latileyin won ni ipinle osun wipe ki won yago fun iwa jagidijagan ki won si gba alaafia laaye gege bi eto idibo supo gomina se nbo lona ni ipinle ohun ni ojo kedogun osu kejo oba ogunwusi ohun na ni o soro yi lasiko ti o gba alejo awon ti won je olori ninu ipolongo imole igbimo imole ile ti won pe ni imole campaign council iko ohun ohun na lo sin lewaju atun dibo fun gomina ademola adeleke abi ati dibo elekeji fun gomina ademola adeleke lo gba won lalejo ni afin re ni ilu ile ife won ni igbimo olupolongo ohun ohun na si ni eni ti se akowe apapo tele fun egbe oselu people's democratic party ojogbon wale oladipo lo lewaju won na ni won si se abewo si odo oba alaye ohun lati gba ibukun re o ko to di wipe gbogbo eto nipa ti eto idibo na yo bere lo ni perewo oladipo ohun na ni awon kan ni won kowo rin pelu re o lara awon to si kowo rin pelu re ohun na ni igbakeji gomina Kola Adewuse igbakeji eni ti se olori omo egbe oselu to kere julo ni le gbimo asofin agba ile yi lere Oyewumi asofin to nsoju ekun ariwa ede ati gusu ti ede egbedore ati ejigbo ni le gbimo asofin agba ile yi Bamidele Salam to fi ma alakoso fun eto iroyin ni ipile na ogbeni Kolapo Alimi nigba to wa nba awon igbimo ohun soro oba Ogunwusi o je ko di mimo wipe se ri ipile Osun o to biju enikeni lo tabi oselu ti enikeni to gbe lowo ile na lo si fi ro gbogbo awon oloselu kaakiri gbogbo egbe oselu na wipe e yago fun oro ikorira e yago fun awon ise eleyi to le da omi alaafia ipinle osuru onikoda onra webe si gbogbo awon oloselu atawon latileyin won to won yago fun iwa jagidijagan onitori wipe gbogbo agbaye bayi ohun na lo nwo ipinle osun awon si gbodo je ko ye won wipe awon nife alaafia tori pe ipinle osun ko o to biju enikeni tabi egbe oselu kankan lo a gbodo ri daju wipe gbogbo ise wa na ni ko di alaafia ipinle na lowo a gbodo bara waja tori wipe olohun nikan na ni gbe ni depo gẹgẹ bi oba alaye ohun se wi o nigba to wa nsoro loruko igbimo olupolongo ohun oladepo so wipe iko ohun na ni alafia nipa ti ilana eto idibo lo je logun be si ni awon oni lowo tabi gun le iwaja gidijagan kankan oni ohun ra webe si gbogbo eyan papa julo awon eyan to wa ni igun keji ni igbe ninu ti gun ti adeleke wipe awon ni anfani lati lewaju oni sugbon awon oni igbagbo ninu iwaja gidijagan fun idi eyi awon gbodo ri daju wipe alaafia joba lasiko eto ipolongo ibo ati lasiko eto idibo ohun tori pe alaafia lawon fe ni ilu awon
1: awon lojo bi
0: awon lojo bi oni so sweetheart mi
1: aha
0: se ti ba n ki eni so pe mo personalize ise o
1: loju na loju mi na
0: eni to ba ti mo wi pe
1: emi
0: owo
1: gbe emi oloko dano gbe tin be le yi
0: kilode
1: lago melu melu
0: kilode wo ni lago melu ah so ko iko ni so ko iko ni se kekere oko iwa
1: melu lara re
0: mega ebeyin na le mo so mega kekere oko iwa ni anyway
1: emi le wo lori
0: emi o ki bo se wa lati oko mi
1: Okay. Ti Daniel Oloko dana Ibadan ojo kan ola ni yo ma je o ni kan ko lo nsojo abi o the global grace I'm Grace. Fun ise takun takun ti e nse lori ikanni mejeji ikanni omoluabi ati ikanni lagelu ati gbogbo awa ti aje osise pata anu olorun yo ma wa pelu wa nibi lati ma senu dede sibi lori ti futede oroyin baba tin dide bai Edmund Obilo lelanfani lati to ba pade lori eto laaro yi kunle omo ani fowo se na loruko temi eku kale
0: temilade aloko le mi nje atoro gafara wipe loni eto kibadan koni le waye

0: 3-in-1 Gary Mix. Just add water and enjoy.
1: Gary Mix.
2: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léra-léra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Kàṣẹ ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti Cashier, ọmọ mo ti Cashier.
3: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: S-E-L-A-R-R-I-E. Sálárì.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-L-E-R-I-C turmeric.
3: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
7: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. Or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
8: Ìyẹn ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
9: Gbàgbé ìrùnú ẹ.
8: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí ẹ̀lé ti padà dé látọ̀run. Àjẹpẹ́ ká máa gbádùn ọ̀rọ̀. Àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios Dẹ̀rẹ̀tọ́nà Gbẹ̀ngà Adébóyè.
10: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé Adé, èmi náà rí o, Ọlá Olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́. Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
8: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́ ní gbogbo ọjọ́ Ajé Monday láago 7:00 àṣálẹ́ 7 PM. Inú dùn ni móríyá wá, má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
10: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ́ni.
8: Láolú gbẹ̀mí débẹ̀.
11: State Affairs with Edmond Obilo is live.

0: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ ó tún ti zẹ̀.
1: Oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. A bẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní gbòòrò ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàáfà. Ká máa wá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport inú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Slash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti cashier, ọmọ mo ti cashier.

0: ìbàrẹ ọlọ́run lókè ọba ọ̀gá ńlá kábíyèsí rẹ̀ lẹ́dùmarè ọba ọ̀gá àgbà ọba tó ń tọ́jú oyún tó yún fi ń dọmọ. ìwọ ló ní àwa tá a fi wá ìwọ ló ní pé ká mọ lọ pé kò ní sí nǹkan kan àtìlẹyìn kò dúró mọ tì ní gbogbo ògo fókò ọ̀hún dédé àsìkò yìí o torí pé tí paul ló bá ń gbìn tí àpò ló bá ń bomirin ìwọ lọ ọba ló mú kí ìbísí ó wà torí pé bí ò bá sí ọkìnrin kan ò lè ṣe ìlú ọdún orin òkọ agogo ọdún ṣẹkẹrẹ ọta ìwọládùn tí ń bẹnu ọrọ tá à ń sọ táwọn èèyàn fi sọ pé nítumọ létí ta ló lè bọ dórúkọ náà kò sí o àfiwọ́ lọ nìkan ìwọ tó ń múrí jáde láti máa rí ìwọ náà ló ń fi tí ò lọ ládàá mọ àwọn alágbára tó tún ọláàrẹ o ọba tó ní mímọ ṣe lọdọ abiodun adéwọlé ló kọ mi mr w ńlọpọ èèyàn mọ ń pè mí gbangbala ṣáta lẹtọ ètò ní gbangbala ṣáta ó tún ti lé fòrògbàgbò sórí ìkànnì splash 105.5 FM tá a lé ti ń bọ̀ sílé òfin báláwú ládùúgbò fẹ́rẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn ètò gbangbala ṣáta ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu gbangbala ṣáta ṣàkátá pàrà làásìntọ́ ọ̀gá wa túnde ọláwò ìlólóòtú ètò yìí ìbọ̀sùn aláyàndé ìlàmójú ẹ̀rọ tó wà lẹ́nu iṣẹ́ fún sáà tá a wà àwọn ọkọ̀ ètò tá a jọ ń se kùrùkẹrẹ lórí bí ó ṣe dá ahmed dauda sáà ó bàbá sofia adéọ̀sùn tìmílẹ́yìn adéọ̀rọ̀ pìrìsẹ́ńtà àtàwọn yòókù tó kíní tó kéjì dàǹdàrúkú ẹ̀wà láàjẹ́sùn bò láti ṣe o lórí ètò gbangba làṣà ta fún tàárọ̀ yìí. ẹ̀yìn àkókò ọ̀hún ó ń sáré ní ẹni tèrè èjìtèrè torí ẹ̀ láṣẹ gbéra ní pápápá láì labọ́dì mọ́lẹ̀ ẹjẹ́ mọ́ kí àwọn olùyànnà ọ̀rọ̀ káàbọ̀ sórí ètò fún ti àárọ̀ yìí comrade bukumi ọláìyá ẹ káàbọ̀ sórí ètò yìí o.
1: àkó ojúmọ́ mo kí àwọn aráalé àkó ìsinmi òpin ọ̀sẹ̀.
0: ṣàlàáfíà lẹwà.
1: àlàáfíà ni.
0: ẹ̀yin comrade ọlátúndé adébáyọ ẹ káàbọ̀ sórí ètò yìí.
2: ẹ kú lé ogun aráalé àkó weekend ọlọ́run bá wa dá sọ́rọ̀ orílẹ̀-èdè.
0: àmì ẹ̀yin bóyá kí n ti ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ń jàrìnrìn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ láǹfààní láti mọ wà lórí facebook àti wà live lórí facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ẹ lọ́ọ̀rì mọ̀ wò wá lójúlójú ń bẹ̀ lágbára lọ́wọ́ elédùà yóò dá ni kò ní bàjẹ́ ọ̀rọ̀ tí ń jàrìnrìn lọ́wọ́lọ́wọ́ báyìí ò ní wípé iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ ọwọ́ wọn tẹ arákùnrin kan tí wọ́n pé wọ́n fura sí gẹ́gẹ́ bíi kanadẹ́gbẹ̀rin tí wọ́n fa ìṣùrùtù wọn ni wọ́n pòókọ rẹ̀ ní súrì ìlú péjú ó jọ pé ṣùràjú àdíò àbí nǹkan ní pòókọ rẹ̀ ṣùgbọ́n ìnagijẹ rẹ̀ ní súrì ìlú péjú wọn ni ọwọ́ tẹ̀ nígbà tí wọ́n sì ń ṣèwádìí lóríṣiríṣi wọ́n ṣáà tún wádìí ẹ̀ débi pé wọ́n ní ó ní àwọn ilé kan tí wọ́n máa kó àwọn nǹkan ìjà olóró bukubuku bíi ìbọn nǹkan kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tíjọba sì lọ rèé wọlé wọn wọn bẹ̀rẹ̀ sí ní líǹkì ẹ̀ mọ́ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ aláàjì oríyomi hamsat ẹ̀yin gẹ́gẹ́ bíi òyìnbó ọ̀rọ̀ kí lè rí sí ọ̀rọ̀ súrì ló péjú oríyomi àti state government.
2: ẹni súrì ìlú péjú ó ń fa ṣùrùtù ẹni pọkọ náà papọ̀ mọ́ra wọn súrì ń fa ṣùrùtù
0: wọ́n fẹ̀sùn kan ni pé ń fa ṣùrùtù
2: wọ́n fẹ̀sùn kan. So àwọn ọlọ́pàá ti fìdí ẹ̀ múlẹ̀ pé nígbà wọn dé ilé lóòótọ́ wọn bá oríṣiríṣi nǹkan ìjagun so pé wọ́n wá línkì ẹ̀ mẹ́nìkan yẹn bí nǹkan wọ́n ní bí nǹkan bá ṣe rí ni wọ́n á ṣe wò ó ìgbà tí wọ́n wo àwọn nǹkan tí wọ́n bá ṣe àwọn ìpínlẹ̀ àwọn ọlọ́pàá bá fẹ́ ṣe investigation gbogbo ohun tí wọ́n bá rí ní sin ìyẹn náà ni wọ́n á fi trace so according to them lára nǹkan tí wọ́n rí àwọn aṣọ ẹgbẹ́ òṣèlú kan ẹgbẹ́ òṣèlú accord níbẹ̀ so àwọn náà ni first suspect wọ́n á trace there lọ sọ́dọ̀ wọn so tí wọ́n ní káwọn sọ pé táwọn rírè àwọn táwọn rírè so kán dẹ̀ pé àwọn tí wọ́n bá jẹ́ tán wà ní agbanubẹ̀ kán wá sọ pé bó lẹ ṣe mẹ́ni sí nígbà tí wọ́n mu tí wọ́n délé ẹ̀ wọ́n bá àwọn kan báyìí tán wọ́n bá àwọn kan báyìí ẹ a sì mọ̀ pé yín lẹ wà ní ìgbọ́nu ibi so ṣé èèyàn yín ni ṣé èyìn lẹ́nu iṣẹ́ so ẹ̀tọ́ ni wípé wọ́n sọ pé wọ́n rí nǹkan so a rí kò sí bí wọ́n ṣe lọ bìkan sìn tí ẹ bá sí níbẹ̀ tí wọ́n bá ti rí double a exclusive kinní kan kó jẹ́ àti amẹ́ríkà ni wọ́n ti wá kẹ́yìn gángan mọ̀ sí níbẹ̀ àwọn èèyàn ògbà àṣẹ dọ́bù yẹn kan náà ni ó ṣeé ṣe tó bá jẹ pé nǹkan rere ni n tí wọn bá ń bẹ wọn á contact yín pé dọ́bù o a rí iṣẹ́ jẹ ṣe ń bi báyìí so bẹ́ẹ̀ náà ló ṣe rí nígbà tí wọ́n ti rí àwọn nǹkan tí ó jẹ́ titi ẹgbẹ́ òṣèlú yẹn ẹ̀tọ́ ìjọba ni láti pe àwọn tí wọ́n wà ní ìgbọ́nu ẹgbẹ́ òṣèlú yẹn pé ẹni báyìí tá à ń wá tá a dẹ̀ rí aba awon nkan ti o je titi egbe oselu yin nibe so e to ti won na si ni lati wa so tenu mo pe ah be ni o be ko o eniyan o amori o eniyan o amori o
0: won ba nkan to je te egbe oselu won kini yen ni se pelu kun baba won nu lere won ba kini kan won ba egbe oselu se en to ba je kan nigba be ti e fesun kan je gbon kan se ko le mo oselu ni kini yen ni se
2: iyen na ni mo se so yi pe sugbon nitori pe o ti je oro iwo daran gbogbo n ti won ba ri ni sakani ti o ba to mo oro iwo daran yen pada na ni won o toju bo lati je ki won fi idi ododo mule so lati fi idi ododo mule o na ni bibeli na so nu oro ti o so pe ka wa di ohun gbogbo daju ka si di e tin se otito mu so lati wa di ohun gbogbo daju na ni won se ni lati pe awon egbe oselu ti won ba nkan won ni be pe a ba nkan yin bayi se e mo ri se e mo ri
0: be ariwo lori suri ilu pe du faso sori yomi wa po ju suri ilu pe du faso ta ko oro egbe oselu leyin da ko personality ori yomi to dawon yen san pariwo si yen sori yomi ni kini kan kini kan jomo lo bi campaign ni ati be tan tin sori sisi video to won ato yomi joba ti o mo guide en kankan pe won ni eyan re ni igbadogoje eyin wa soro npa party so kilo te fin soro party te soro ori yomi
2: e se en bi ti won ti koko ti won ti koko bere ni pe won ba won aso awon nkan egbe oselu accord so loni bo te je wi pe ikan lara awon oludije ni Oriyomi but opolopo awon eyan won believe wi pe Oriyomi ni flag oni oju tin ta akodu lowo lowo bayi so on lo ti je wi pe e o na ni won ascribe gbogbo nkan yen fun then according another thing ni pe on le ti so pe won awon eyan so pe awon program ti won lo won ri nbe ti o dabi body guide fun won so yato si pe won ti e ba aso o ti proof wi pe eni o ni ajose kan pelu Oriyomi ohun lo se je wi pe won ape opolopo ntage mo Oriyomi so e je pe Oriyomi na ti jade awon na ti je ka mo wi pe awon o le so wi pe awon o mo suri yen so won ti je ki gbogbo ipinle oyo gbogbo le din ya mo pe awon me tin je suri but ajose po to wa laarin won ise wo ni suri n se fun won bo ni won se mo suri won ti salaye ninu fana kan ti won fi tita sugbon ise wo la won lo fun kini won mo ran iyen ni o ku to ye ki won salaye ninu fana temi wo yen won gbe salaye pe looto la won mo suri a ti ri pe o mo n tele won lawon so pelu kan ti wa ka mo won lowo ti kan ka mo suri lowo so o ye ki Oriyomi le salaye dele wi pe okay obi mo se mo ise je mi nlo fun re o ise ile ti nseun in mo npa re o in temi mo ran re o gbogbo eyan lo mo ni omo egbe ti mo ntele o gbogbo eyan ni mo ni security ti mo guide e o yato si awon olopa ti mo ti o ro pe so in ti mo nlo fun nu iran ni se bayo iran ni se bayo emi reti o ye ki Oriyomi ki won le salaye ninu alaye won de level yen
0: oda komo laya Oriyomi so pe o mo suri ilu pe du pe ko si ani ani nbe sugbon pe eyan mo eyan kini yun ni se pelu pe so pe furase nikan pe ba nkan ija ile re igbadogoje kini se won ri pe se won ri message to so pe kindly banko bo bi pump back bi medogun wa se won ri pe o lo ran se ko lo ko bon wa ni abi bo ko yi mi o
1: se ri political bullet ni
0: gbogbo oselu
1: be ni political bullet ni nigbati Oriyomi explain turn on there pẹ̀lú nǹkan tá a mọ̀ nípa ẹniyẹn ẹni ti fìgbà kan jẹ́ ìkan lẹ́yìn ọmọ ẹ̀yìn ọ̀sìnlárì rèé àti sórí tó jẹ́ ọmọ ẹ̀yìn ọ̀sìnlárì àti ọ̀sìnlárì fúnra rẹ̀ àti àmúsá àti fúnra rẹ̀ gbogbo wọn jọ ṣiṣẹ́ fún ṣèyí Mákindé ni
0: kàbíyèsí
1: ní last election
0: ní election 2019 àbí ṣe àti 2023
1: náà wọn jọ ṣiṣẹ́ fún ni wọn jọ wà together ni now ó dàárín kan ìjáde láàrin governor àti Ọ̀sìnlárì gọ́ọ̀mẹ̀ntì gbé wọn ló ṣàṣì má ṣe ó dẹ̀ wà ń bi tó wà báyìí ìyẹn bí ọmọọṣẹ́ rẹ sórí nínú kò fi gbogbo ara gba ti current government nígbà yẹn dẹ̀ ń lọ bẹ́ẹ̀ so nígbà tí Oriyomi náà dẹ̀ sọ pé òun fẹ́ ṣe gọ́vnọ̀.
0: kí ni ẹsẹ̀ tí Ọ̀sìnlárì ṣe ìjọba.
1: Ẹni tíjọba sọ náà ni pé wọ́n ní ń ṣe jàgídíjàgan bí kí wọ́n pa àwọn kéèsì kan ti wà ńlẹ̀ wọn ọmọ nìkan kú tá a gbọ́ ní ìwòrò
0: tẹ̀bárántí ìyẹn náà wà ń bẹ̀
1: bẹ́ẹ̀ ni
0: ìkànnà wà bẹ̀ wọ́n sọ pé wọ́n ní lọ́wọ́ láwọn àsìkò kan wà tó jẹ́ pé wọ́n ní wọ́n sọ pé wọ́n fẹ́ incorporate awon kan to de you out w nkan kan sinu gbogbo e ti ni so pe lo eni kan won gba nkan kan
1: eh se ri awon yen igba ti won kuku to oro ti fe di pe won awon na ko fe gba ti won mo ni eh so won ti jo ni issue la ara
0: so won sa ran won pada sibi te ti mu jade
1: pada ibi ni an lo ton won de dump e
0: kabiyesi
1: so omo se re wo pe ko ye ko ri be oun japa monu enikun si le bajo baja so gbon opportunity poke e de mo gbogbo.

0: wọ́n kọ̀kọ́ da nǹkan lẹ̀ wọ́n a sọ pé àwọn bá nǹkan ogun olóró níbẹ̀ wọ́n wà fi.
1: gbogbo yẹn assumption ni assumption ni invitation ni.
0: bẹ́ẹ̀ ṣe l'assumption ni nẹ́ẹ̀nu gbà tí Fáyọsì sọ pé àwọn ọmọ fẹ́ yọ Olúbàdàn tẹ̀ l'assumption ni.
1: tàwa ló yọ Olúbàdàn.
0: ẹ ń gbà tá a ti rí tú lọ̀rọ̀ ẹ báyẹn sí ní bí pé.
1: fat wo lẹni wọ́n yọ Olúbàdàn.
2: àwọn ẹ̀rí kọ́ kan padà.
1: ẹ̀rí wo ló ń dání ta ló sọ pé Olúbàdàn ta ló sọ bí a di ta sọ.
0: kọ́mẹ́rẹ́ ẹgbẹ́ yín dání ló ń padà dání dání.
1: òwúrọ̀ nìkan náà ni mo ní gbẹ́ni sí ọkàn sọ fat tí wọ́n ní ẹni tó sọ wípé ọ̀n yọ Olúbàdàn wà níbẹ̀ tó ń fẹ́ yọ Olúbàdàn yẹn pẹ̀lú gọ́vmẹ̀ntì pẹ̀lú gọ́vnọ̀ yẹn kọ́ ń sọ náà. ó yá. so nǹkan tí mò ń sọ ni wípé ìgbà tí wọ́n invite yàn. you go there. tó bá ní nǹkan kan because àwọn yorùbá sọ wípé tán bá ní adélé bí ẹnìkan jẹ adéka àmì òyà ó ní sára ń fọ ni ṣé bí wọ́n sì ń sọ̀rọ̀ ni. you go there you explain yourself. nǹkan báyìí ni mo mọ̀ èmi tèmi sí ìmọ̀ nǹkan tí mo ṣe sọ níbẹ̀rẹ̀ pé political bullet ni.
0: now ṣé ṣe ẹ wòye pé ó ṣe é ṣe kíkiní yìí ó die down àbí ẹ wòye pé ó ṣe é ṣe kí jàǹbá méjì fẹ́ ṣẹlẹ̀ sórí yọmi ṣó ṣe é ṣe kí ń ràn lẹ́wọ̀n ṣó ṣe é ṣe kí ń wúlé iṣẹ́ rédíò.
1: tèmi ni wípé
0: àbí yóò die down.
1: tèmi ni wípé èmi belief nínú èrò mi. wípé orí yọmi ò ní much ní ṣe nípa ẹ pé bullet political bullet ṣe
0: gbà pé yóò die down àbí wọn ràn lẹwọn wọn sì tún wó rédíò rẹ.
1: ó dìtà mí nǹkan tó ń bá sọ nígbà tó ń bá dọdọ àwọn tó ń pè wọn náà ṣé mo mọ nǹkan tó ń pè wọn fún ni ṣé ti mọ ti àwọn ọlọpàá pé ìgbà tí mi mọ nǹkan tó fẹ́ pè fún ni tí wọ́n pè fún òun ló ń sọ pé òun rò báyìí náà ẹ̀yin ọlọ́pàá àwọn iléeṣẹ́ ọlọ́pàá ò ti sọ pé nǹkan báyìí làwọn pè fún.
0: ni léde kan comrade Olatunde Adebayo ṣe rò pé ọ̀rọ̀ yìí máa die down abẹ́ rò pé ó ṣeé ṣe kí ọ̀rọ̀ yìí ó gbórí yọmí dẹ́wọ̀n àbí kí wọ́n fẹ́ sọ pé wọ́n ó sọ pé wọ́n wó rédíò rẹ̀.
2: tí wọ́n bá padà wádìí tán bá rí i pé ó jẹ̀bi ẹni tó bá ti jẹ̀bi ẹ̀sùn yóò ní ìtanràn tí yóò fi tan. tí wọ́n bá dẹ̀ ti so ó ṣeé ṣe kí kanu méjèèjì àbí ibi tí wọ́n bá dájú ẹ̀ sí bẹ̀ tó bá ti tán bá ti rí i pé ó lọ́wọ́ nú nínú ẹ̀ bóyá ń lo ra àwọn nǹkan yẹn fún àbí ó ń lo àwọn nǹkan yẹn fún tán bá ṣàtìwádìí tán bá ti rí i pé ó lọ́wọ́ nú ẹ̀.
0: tán bá kó ń lò ó fún ṣe ẹ̀rí ibi tó ti gbé ìbàdàn tẹ̀lé lẹ́yìn tẹ̀sí tó ń lò ó fún.
2: ó ní tán bá ti wádìí èmi kọ́ ni màá ṣe wádìí mi ò ṣe
0: ẹ̀rọ̀tẹ́lẹ̀mùyẹ́ tán bá
2: ti rí i wípé ó lọ́wọ́ nú ẹ̀. àti wípé wọ́n wá wádìí àti wípé wọ́n wádìí ẹ tún béèrè kejì pé ṣé ó lè die down ó lè die down. ìjọba là ń ṣe nàìjíríà sì láwà a sì mọ bí wọ́n ṣe ń lọ tó ń ṣẹ́tú ọ̀rọ̀ nìkọ́rọ̀ nígbà tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tá a bà sí ńbẹ̀. so ó ṣeéṣe kan ṣe gan kan tó pé ẹ tiẹ̀ mọ́ wádìí kankan mọ́ nǹkan kan dẹ́ gbàgbé ẹ̀. àjọsọ ọ̀rọ̀ tún ti lọ ní abẹ́nú nìyẹn.
0: tí wọ́n ń forí àwa aráàlú gbárò tẹnu gbà náà.
2: ìyẹn ò ń ṣe tuntun.
0: kábíyèsí lè bímọ rẹ.
2: ìyẹn ò kí ń ṣe tuntun.
0: àwọn míín náà sì wà tí wọ́n sì mọ̀ páwọn náà lóru nǹkan wo táwọn páwọn náà ní kọ́ wọ́n dẹ̀ fẹ́nìkan ṣe wọ́n fi ṣe scapegoat wọ́n sì mọ̀ páwọn náà ń serú ẹ̀. àti sáwọn yóò lẹ́rí ọkàn mọ́ni ṣé bẹ́ẹ̀ náà láyé ti fọ́jú pọ̀ tó.
2: ẹni tí mi mọ̀ bẹ́ẹ̀ ni wípé ṣùgbọ́n tá a bá rí ẹni tí àwọn èèyàn bá mọ̀ wípé ẹni náà ń serú ẹ̀ lágbájá ẹ̀ náà ń serú ẹ̀ ó yẹ ká lè mọ tọ́ka wọn.
0: ẹ̀yin ò mọ̀ bóyá nìkankan serú ẹ̀ ti
2: ní. bí o ti ẹ̀ jẹ́ openly.
0: àgbà òṣèlú.
2: tá a dẹ̀rí concrete evidence.
0: àgbà òṣèlú.
2: tí o ń ṣe pé èèyàn mú èèyàn ní.
0: ta ló lu ọ̀sìlárì ta lọ ọ̀sìlárì ṣiṣẹ́ fún.
2: ẹni tó lu ọ̀sìlárì.
0: ta lọ ọ̀sìlárì ṣiṣẹ́ fún.
2: gọ́vnọ̀ Ṣèyí Mákindé ni.
0: sọ ẹ sọ pé téèyàn bá sọ pé kinní kan téèyàn bá sọ kinní kan.
2: ni nínú.
0: so ńgbà tó wá ṣiṣẹ́ fún ṣé wọ́n wá indite gọ́vnọ̀ Mákindé pé sọ ọ̀sìlárì mọ̀ ṣiṣẹ́ fún ọ so bọ́n ṣe àbí tí mò ń sọ òye ṣé wọ́n invite Mákindé ńgbà tán lọ
2: bí ọ̀rọ̀ bá ṣe ń lọ ni
0: abẹ́tẹ̀ ti dúró dè wọ́n
2: bí ọ̀rọ̀ bá ṣe ń lọ ni ní ìgbà yẹn tí ọ̀sìlárì ṣiṣẹ́ fún Mákindé ṣé wọ́n ń rí ẹ̀sùn kankan lásìkò yẹn
0: ọjọ́ ti lọ
2: tí wọ́n fi mú tí wọ́n fi lè wò pé òkè ṣèbí wọn ló ń ṣiṣẹ́ fún ó ń tẹ̀lé ọ bẹ̀rẹ̀ tí wọ́n bá ti sẹ́ni tó gbé jáde.
0: ẹ jẹ́ àfilẹ́sọ ọlọ́pàá lẹ̀
2: ẹ
0: jẹ́ àfilẹ́sọ ọlọ́pàá lẹ̀ kan mọ̀ ṣe wádìí wọn ẹ fẹ́ sọ nǹkan.
1: mo kàn fẹ́ sọ ni pé
0: yẹ ká díẹ̀ lẹ́pàá lójú ọjà.
1: tí mo kàn fẹ́ sọ náà ni pé ṣe rí mátà yìí bẹ́ẹ̀ ṣe bèrè lẹ́ẹ̀kan a lè mọ gbòòrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni torí o ní mo sọ lẹ́ẹ̀kan pé bullet ni strategies láti wá fún dialogue ni.
0: ṣé kì í ṣe pé ẹni tó tún fẹ́ mọ gbóhùn aráàlú sọ̀rọ̀ náà tó tún fẹ́ rún lárùn kí
1: báyìí
0: orí omi tí wọn máa jókòó ní only voice of the voiceless.
1: ta ló sọ yẹn.
0: àwọn aráàlú ló máa ń pè bẹ́ẹ̀ pé
1: olùgbèjà mẹ́kúnnù. ẹ ń kálukú ló pèrè ní nǹkan tí ó bá fẹ́ pèrè rẹ̀ náà.
3: That's just it.
0: Most of one of very dark man sitting there. Wait, I can't tell you. My wife dark man. Can't kill no one. So go one to see one bit. Teba to see how many. Teto mo kama kilo aku
3: buy. Okay, so on look Benwa so wrong. But Tony can vote you from say you make any last time, have you?
0: Oda eja loke lo o pa ta ki lowo yin komi bukun mi laya oju oni tin komi kan de adebayo kan de olatunde adebayo esi adupe ake yin na oju oni tin oya bosun owo re amulele eja loju oja oya ataye se tudi sadiq alaga egbe oselu liberal party nipinle oyo lo ponsun kan en lembe ku kale
4: Flash FM 105.5
5: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
6: S E L E R R I E salary
5: ah boda mi espelli espelli na di salary oya lopin gbianju espelli turmeric
7: T U R M E R I C turmeric
5: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
8: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
9: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
10: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá.
11: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
12: Orúkọ tèmi ni Sarah Adédọkùn inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
13: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
14: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
13: 0807-112-4000
14: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: àwọn èèyàn kí mọ bí dí tàwọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbe o. Data ti mo sese se ma ti to.
0: Se mi o so fun e.
1: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba kugba.
0: Ero ibanisoro lato le mi o. Kokoro tin je data ni je kuje fun eni ti o ba se amojuto data re.
1: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.

0: tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà gbangbala ṣátàlẹ̀ ń gbọ́ lórí ìkànnì splash 105.5 FM apá àbítọ̀ àwáyé láti ń gbàlejò comrade iná lájẹ́ akínlóye ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: ẹ káàrọ ẹ káàsán olóòtú a kí gbogbo ọmọ nàìjíríà ìpínlẹ̀ ọ̀yọ́ ò ní bàjẹ́ o ilé wa ọ̀nà wa kò ní dàrú àwọn ọmọ tán jí gbé ọlọ́run jẹ́ kí wọ́n tún wọn sílẹ̀ láyọ̀ àtàlàáfíà ọlọ́run dẹ̀ ní jẹ́ kán rí wa jí gbé gbogbo àwọn tó dẹ̀ ń tafa òkùnkùn láti mú iṣẹ́ jíjígbé ní ọ̀kúnkúndùn kọ́lọ́n bá tún wọn láṣìírí.
0: mi àwọn èèyàn ń béèrè pé kí ni daniel buhari wa ṣe ń bàdàn.
1: torí ó jẹ́ presidential spokesperson tó dẹ́ ìwò báyìí pé ókè kó ń cut across láti ìwò báyìí pé ókè o kó ń reach out to most of our media houses ní southwest bó tiẹ̀ pa àwọn interview yẹn àwọn èèyàn fọ́ tàwọn iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ kan pé because ó dàbí pé àwọn yẹn gangan pé bí ìpọn gbẹnu sọ fún ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ni pé because ó dàbí state government versus federal government ní interview yẹn rí tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tabadẹ̀ wo àwọn interview tán lọ ní other radio station náà ìyẹn ó rí professionalism bẹ́ẹ̀ tí ó sì pé bóyá torí pé àwọn kan ti gba jeep àbọ̀ gba suv iná fìdí pé wọ́n á dúró lé kankan kan pé àwọn ṣàfẹ́ drag federal government ni so iṣẹ́ ló ń ṣe being the presidential spokesperson.
0: so ẹni tó bá ti drag yẹn lọ́dọ̀ tiyín ó ti di pín ṣiṣẹ́ fẹ́ lómi.
1: èrò ẹ mọ̀ pé tá a bá ń sunkún àwọn rí náà.
0: ṣé ngbà tẹ wà lórí ètò yìí ń dẹjọ sáà dragging yìí ń dẹjọ.
1: the dragging is over professional kò dẹ̀ ṣe bóyá torí bóyá ó ní kunukunu alẹ́ ti gba jíìpù báyìí ní ìsìn alẹ́ ni bóyá owó iṣẹ́ jíìpù tẹ́ gbà ilẹ̀ fẹ́ fi wá fẹ́ mọ́ dragging wa bet owó àpè iṣẹ́ tẹ̀ ṣe ó wà mọ́ professional.
0: irú bẹ́ẹ̀ tí wàá nípa tí ń dragging yìí ní ìsìn ká tó gba jíìpù tá a bá wá gba jíìpù lọ́la ẹ wà sọ pé jíìpù ló
1: di tẹ̀bá ò báyìí pé ṣèjọba ń ṣe dáadáa níbi ibi báyìí wọ́n ṣe báyìí ṣé wọn ò ṣe dáadáa báyìí wọ́n ṣe báyìí lẹ́kùtò báyìí ṣe ń ṣe dáadáa tí wọ́n bá ti rí pé ó ń ṣe dáadáa ń bẹ̀ fine pẹ̀kẹ́ wa nígbà àníwò tí a ṣe nkankan dáadáa náà ni a tó bá ẹgbẹ́ eléyìí náà fẹ́ gba jíìpù ó múra ti gba jíìpù ni.
0: kí ló tẹrù ń ba ẹgbẹ́ òṣèlú apc láti gbé líìsì jáde primary test tẹrù fi ń bá yẹn.
1: ẹrù bá wà á tẹ bá dẹ̀ wò náà negotiation consultation permutation gbogbo ẹ̀ ló ń lọ. so tẹ bá dẹ̀ wo ẹgbẹ́ kan náà àwọn ẹgbẹ́ tó jáde nísìn àwọn tiẹ̀ láwọn ti select candidate pé àwọn ń ṣe induction lọ́wọ́ ni pé induction àwọn dẹ̀ máa di july so kò sípẹ́rù ń bẹ everybody and tẹ bá dẹ̀ wo the party to beat is the party of apc because being the power of incumbency at the professional in politics tó pọ̀ nínú ẹgbẹ́ apc ó pọ̀ gan so tẹ bá dẹ̀ ráwọn kan accidental politician kan tẹ́ pé kódà àwọn gan ti ń ṣàlàyé ntí tí wọn ò jẹ gan wọn ti ń bi wọn báyìí tẹpẹ tí ń bá wáyé pé bó la tún já sí báyìí so kì í ṣe pé rùn bẹ apc.
0: mọ́gàjí isaka ajibọlá àríòkúta wọn wà ń bí ìjẹjọ a sì ń bi wọn lérè pé kí ni outcome primary tẹ ṣe wọn sì ń gé wa lége.
1: irú the primary ti wà concluded and tẹ bá dẹ gbọn ti national party secretary.
0: tó yàgò primary ti wà concluded ta ló borí ìbò. Ibadan North East South East Federal Constituency.
1: Wọ́n ti ṣe primary.
0: Ta ló win primary. Wọ́n ti bá tá máa ń declare result.
1: Bẹ́ẹ̀ni.
0: Ta náà declare bẹ́ẹ̀.
1: Èyí tó ṣẹlẹ̀ níbẹ̀ ni pé is like be consultation nǹkan kan ló wáyé. Níwòye tèmi tó bá ní kémi oṣù ẹni tí mo rò pé ó wọlé o.
0: Ta náà declare bẹ́ẹ̀ ni ẹni tẹ́ rò pé ó wọlé. Ẹni tí mo sọ náà
1: ẹgbẹ́ ò tí ì gbé official list jáde.
0: Bẹ́ẹ̀
1: bẹ́ẹ̀ tó à ń dúró de official pronouncement láti ọ̀dọ̀ ẹgbẹ́ pé ókè o tàbá wo north east south east.
0: sẹ́ẹ̀rì polóṣèlú ni ẹ̀ ń gé ọ̀rọ̀ ní ìgé pé ẹ fẹ́ gé ẹran sọ́dọ̀ ara yín kẹ́ ẹ gé àwọ̀ sọ́dọ̀ ẹ lómi.
1: ẹ ló wòye tèmi north east south east o pé ókè o.
0: mo ní nínú primary tẹ ṣe
1: ẹwò mi.
0: mo ní
1: ẹmọ ẹ tó wí ní bẹ́ẹ̀ o ward 4 o ward 7 o mo witness the primary to one bẹ́ẹ̀.
0: àní ngbà tẹ àṣàdì ló wọlé ngbà tẹ parí unit kọ̀ọ̀kan central district kọ̀ọ̀kan rep kọ̀ọ̀kan nkankan so ibi tó ti kọ́lẹ́tì àpapọ̀ bó rep yẹn ni mò ń sọ ìṣòro unit àbí wọ́ọ̀dù ìṣòro wọ́ọ̀dù. nígbà tẹ kó gbọ pé ìbàdàn north east south east federal constituency coalition officer tó wá kéde pé ibi yìí o ẹn tó wọlé rè tán declare ẹ tán wá gbé lu abuja.
1: the directive from abuja ni pé state ò lágbára láti make official pronouncement.
0: àwọn electoral committee wá kọ́.
1: àwọn wọn làwọn ni wọn máa wà responsible fún direct compliance. tẹ bá rí ẹ rí pé felix muka the party pro wọn gbé jáde pé no party no state ló ní agbára láti pronounce winner pé.
0: ṣé consensus lè ṣe àbí direct primary.
1: it is direct primary. bẹ́ẹ̀ tẹ bá wà wọ ẹ wà rí pé ó wà dàbí guided direct primary.
0: tàbí just imagine guided
1: direct primary.
0: in fact, fun ra yin le ti ko bo bo bo ra yin lo.
1: Guided direct primary.
0: Gbogbo Nigeria. Omi ola da kele so pe awon se
1: guided direct primary.
0: Which is
1: in ta se gan to o tun sumo directive direct primary.
0: Kabesi, o in ten so yi ko ni state kankan nu ofin ko ni bi to le joko si. Ninu ofin tori pe electoral ati wa o ni ninu ke se direct abi consensus ko si ti guided there is nothing like guided that se ko alugan tin pe mi
1: e je mo pe
0: hello
2: sadowi
0: o ko yin ati bi te tin pe wa
2: o la gbe mi ga lo so lati akimorin
0: wa ba nda soro
2: o ki Mr. Inolaji e ka so mi ti ma gbo won ti pe ti pe ti mo ba pe sori phone

0: káwọn sọ pé a mọ kọ èspèdè spè yóò sọ pé kí ó dín professionalism iṣẹ wa lọwọ tí ó ní tí àwọn pírẹsẹńtà bá ń béèrè nǹkan lọwọ olóṣèlú ẹ mọ wò pé bóyá bá yàtọ pé wọn ti gba jeep wọn gba jeep ń tò tó wọn lè gba jeep bọ ìyẹn ò yẹ kó dín iṣẹ wọn wọ ẹni tó bá yẹ kẹ ẹ ṣe sálárìlú ní kẹ ẹ ṣe ní kẹ ẹ sọ ọrọ tó dáa o.
1: ẹ ṣe àdúpẹ́ àbẹ́rẹ́ nǹkan báyìí wọ́n ní wọ́n lè gba jíìpù lóòótọ́ ṣùgbọ́n èèyàn ò yẹ kó díṣẹ́ wọn lọ́wọ́ ẹni tó bá wá gbé jíìpù fún wọn tí wọ́n bá ti wá rí pé wọ́n ti ń ṣe nǹkan tó lòdì sí ẹni tó gbé jíìpù wọn ó lè gba nǹkan ẹ̀ǹdì wọn padà ni ló fi jẹ́ pé ẹni tó bá ti mọ̀ pé òun ò ní gba jíìpù àbáde kí wọ́n lè gbà á.
2: èèyàn kan gbẹran ilé yá wọ́n wá létà gbọ́ pé kì í ṣe pé ó ṣe ó
1: lórí àṣẹ ni
3: ẹkú tó gàm sá
1: ẹ ṣeun
3: ohun tó máa ń dùn mí ni wípé orílẹ̀-èdè àjọ wa ń bẹ ní adìẹ mọ bí nǹkan ṣe ń lọ ẹni tó sọ pé ẹnìkan gba jíìpù bàbá àwọn àna tó kó jíìpù lọ sí nìyí ṣé kò rí nọmba náà ẹ jẹ́ àmọ́ sọ̀rọ̀ bí ṣe tọrọ
1: wọn.
3: mo ní bàbá àwọn àna buhari nígbà tó náà kó jíìpù lọ sí nìyí ṣe bí ẹni tó wà lórí ètò ṣubú wà bẹ
2: iye wo mélòó ni jíìpù onáko lọ tẹ̀sọ̀ ìròyìn àdá ìròyìn bí apalọ ni.
1: ìtẹ̀sọ̀ òye wa
3: ìtẹ̀sọ̀ sọ ni wípé gbogbo béèrè tí wọ́n ń béèrè lánàá èmi ò tí ì rí tí ó le jù ní láti dáhùn gẹ́gẹ́ bí kì í ṣe ọyọ́ state government nìkan ẹni wọn ò ní wọn ní wọn ò kí mo fẹ́ sọ wípé àwọn nìkan kọ́ ni wọ́n tako autonomy gbogbo state yòókù ṣé wọn ò sí nàìjíríà wọn ò sọ nǹkan nípa wọn. ìgbélé tí wọn fẹ sọ ni pé ìjọba bá yẹ ká mójútó ẹjẹ àjọ mójútó wọn máa yẹ pé àwọn tó máa fà sẹyìn nǹkan tí mi fẹ sọ nìyẹn o.
1: ó dà ó lọ bá wa ṣe
2: ní wòye tèmi ìjọba tí bá ń tako ìjọba ẹsẹ kùkú ọ̀táàlú ni torọ ìjọba ẹsẹ kùkú gangan which is local government autonomy ni ló súnmọ́ aráàlú jù gbogbo pé kùdìẹ̀kùdìẹ̀ wà o ìjọba ìbílẹ̀
1: gangan
2: ló súnmọ́ aráàlú.
1: ẹgbẹ́ òṣèlú yín apc kókó tèmi tí o kọ́ àfẹ́fẹ́ dá sí gan lọ́rọ̀ ẹgbẹ́ yín torí ìmọ̀ ọ̀rọ̀ gbọ́ngbà jíìpù làwọn èèyàn lọ ń sọ nísìn guided direct primary lẹ sínú ẹgbẹ́ apc tí o sì sì ti ń débẹ̀ nù electoral act.
2: ọwọ́ direct primary is direct primary.
1: so where did you see guided.
2: ẹ̀ma wo tí mo mean pẹ̀lú guided direct primary náà. and
1: according to the procedure of direct primary ni pé wọ́n gbọ́dọ̀ kéde ẹni tó wọlé ń bẹ̀.
2: ní wọ́ọ̀dù tí èmi observe
1: gbogbo bẹ̀ láti kéde. kì í ṣe wọ́ọ̀dù níbi tí wọ́n ti kó ìbò ibìkọ̀
2: directive from the national secretariat sọ wípé kò sí state tó lágbára láti make
1: it. kì í ṣe state ti àwọn electoral committee tán rán sí ìbò kan.
2: electoral committee tán rán láti national wa àwọn náà wọ́n jọ padà lọ sí Abuja.
1: wọ́n wá kéde ìbò níbi tí wọ́n ti dìbò tán tó gbé lọ.
2: lẹ́yìn pé word by word inú kálukú ti announce ń bẹ̀. so total collation consultation.
1: kí ló
2: ti o fi ṣe gbàgbọ́ ẹ tẹ́ bá wo òṣèlú consultation negotiation
1: wọ́n
2: wà pí sáwọn kan ẹlòmíì tó fẹ́ gba senator tẹ́lẹ̀
1: ẹ̀rọ
2: tẹ́ bá gbọ́ nígbà tá a mú wọn parí primary gbà yẹn kò sí ti ń jẹ́ apc èyí ṣerú nǹkan báyẹn irú primary yẹn wọ́n ti ṣe rí látàyè pdp àwọn ni wọ́n tún lọ gbé jáde padà apc direct primary tó ṣe ní ward one unit ward one lagelu local government èmi ti observe tí mo dẹ̀ wà lára àwọn participants ń bẹ̀ kò sí ti ń jẹ́ 150 kéréje àwọn ọmọ ẹgbẹ́ tún yáyà jáde ẹ bá dẹ̀ wo direct primary yẹn kò sẹ́gbẹ́ kankan tó ṣe than apc because àwọn ẹgbẹ́ yòókù wọn ò ní capacity láti ṣe.
1: ẹ ò fi fún ọlọ́mọ ogun láti lo consensus
2: yìí iná ẹni wọn ò lọ́mọ ogun náà ni ibi ìbò local government àdìtàn ní ọ̀yọ́ state by nisi gbogbo word by word gbogbo unit kọ̀ọ̀nà kó material lọ.
1: ẹ farabalẹ̀ ẹ máa gbọ́ láti káde ẹ̀ ńlẹ̀ ẹgbẹ́ tó ṣe wà alága ẹgbẹ́ òṣèlú adc wà níbí láyé last week wọ́n ní gbà táwọn sì máa ma rí àwọn pé àwọn electoral committee wọ́n ní wọ́n kéde kíló kọkùnrin tó padà bá wa lórí ètò tí wọ́n ní eléníyàn gbẹ̀mí lékè àlàgbé eléníyàn wọ́n ní iná kéde nínú ìbò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú adc
2: ìmẹ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀
1: tẹ́pẹ́
2: nípínlẹ̀ ọ̀yọ́ ni
1: o wọ́n sàṣẹ pàmárì lọ́dọ̀ tí wọ́n wọ́n dẹ̀ kéde
2: ìbò wọn ti ṣe
1: ẹyìn pàmárì ẹ̀ kéde ìbò
2: ṣẹbẹ́ èyí náà ṣẹlẹ̀ wọ́n ṣe pàṣẹ direct primary
1: bẹ́ẹ̀
2: adc o èmi ò sí ti ń jẹ́ adc lọ́yọ̀ state is it that you belong to the apc and others àwọn tó tún wọn fúnra wọn ní ọ̀yọ́ ń pẹ́ ọ̀gán pé kínní wọ́n ti gbẹ́rù wọn látẹ̀yìn
1: ẹ̀sìn wọn pọ̀
4: ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu gbangba làṣáta ṣàkátá pàrà làásìntọ́.
5: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Felele, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
6: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GT Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime.

0: ẹ̀dá ò lọ́gbọ́n nù.
1: Owó gan-an lọ́ba ọgbọ́n.
0: Ọgbọ́n.
2: Akábala tó jẹ́ kí n máa bòrí àgbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé ìtúgbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 naira wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn lọ ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire lálákọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Owó ni Monday fi wá bá.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-A-R-R-I-E. Sálárì.
4: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-L-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
8: Flash FM 105.5.

0: ṣe. Adúpẹ́ wípé àtún láǹfààní láti pàdé lórí ètò ìwòsàn ìrora ọkàn lónìí láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà eléyìí tá a mọ̀ sí Bible Society of Nigeria. Àtẹ̀báhùn ti ń gbọ́ wípé ibí ni Ọlọ́run ló ràn wá lọ́wọ́ dé gẹ́gẹ́ bí orin eléyìí tí a fi wọlé hùn. Ìgbà gbogbo eléyìí náà ni a máa fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, torí ibi téèyàn bá báṣẹ́ dé náà ló yẹ kéèyàn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìwọ náà ló tún fún wa láǹfààní tá a fi ṣe eléyìí. Eléyìí tá a sì tún bẹ̀rẹ̀ náà ńkọ́, ìwọ náà ló tún fún wa láǹfààní láti tún fi bẹ̀rẹ̀. Eléyìí náà ni mo sì tún fi ń kí wa wípé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Tèmilade Aloko, òun náà lórúkọ ti tèmi, èmi náà sì ni atọ́kùnyin lórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà. Ẹ mọ̀ wípé bí ọ̀sẹ̀ méjì báyìí náà láti bẹ̀rẹ̀ àkòrí eléyìí tó ń sọ̀rọ̀ nípa ìdíyàjẹni lábẹ́lé, domestic abuse, àwọn ohun tó yẹ ká ní àgbọ́yé nípa rẹ̀. Bí èèyàn bá wà ní abẹ́ ìdíyàjẹni, kí ni àwọn ìgbésẹ̀ eléyìí tó yẹ kó gbé? Tí èèyàn bá wà láyìíká ẹni tí wọ́n ń díyà jẹ, kí ni àwọn ìrànlọ́wọ́ téèyàn lè ṣe fún irú àwọn ẹni báyìí? Àti àwọn nǹkan míì tó rọ̀ mọ̀, òun náà ni a ti ń gbìyànjú láti sọ fún wa lórí ètò yìí láti bí ọ̀sẹ̀ méjì. Òun náà lásì tún tẹ̀síwájú níbẹ̀ lónìí láti lè ní àgbọ́yé yékéyéké nípa ìdíyàjẹni lábẹ́lé. Ìdí rèé tó fi jẹ́ pé kó lè bá yé wa dáadáa, kì í ṣe àwọn bàbá wa tí wọ́n jẹ́ pásítọ̀ nìkan àtúgbé ẹni tó jẹ́ elétò ìlera wa, torí bó ṣe kan ètò ìlera ló kan ti ọpọlọ, ló kan ti ẹ̀mí, gbogbo ẹ̀ papọ̀ òun náà ni ó sì ń bara wọn ṣiṣẹ́. Ṣùgbọ́n kó tún lè bá yé wa yéké síwájú sí, ẹ jẹ́ ká gbọ́ eré oníṣe ránpẹ́ yìí tá a mọ fi ń bẹ̀rẹ̀ ètò. Nígbà tá a bá wá padà dé, a wà tẹ̀síwájú pẹ̀lú àwọn ìbéèrè kọ̀ọ̀kan èjèèjì tí ó tún jẹyọ látara àkòrí yìí. À ń bọ̀ àti ìlọ, ẹ kú kalẹ̀.
1: Ní ọdún àkọ́kọ́ ìgbéyàwó wọn, Anne àti Joe gbé papọ̀ ní àlàáfíà, ṣùgbọ́n lẹ́yìn tí Anne bí ọmọkùnrin wọn tán, Joe pàdánù iṣẹ́ rẹ̀. Kristẹni ni àwọn méjèèjì, ṣùgbọ́n láti inú ìgbé ayé ìdààmú rẹ̀ ní àtẹ̀yìnwá ni Joe ti wá sọ́dọ̀ Kristi, kò sì gbáradì fún ìṣòro ayé. Ìdáhùn sí ìṣòro rẹ̀ ni ọtí mímu pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀. Ó gbìyànjú láti wá iṣẹ́, àmọ́ pàgbó ló ń já sí. Èyí mú kí gbogbo nǹkan le sí fún un. Anne gbìyànjú láti ṣe ìrànwọ́ nípa ṣíṣiṣẹ́ lẹ́gbẹ́ kan. Ó sì wá ẹnìkan tí ń bá tọ́jú Dáfídì ọmọ wọn. Ṣùgbọ́n èyí mú kí inú bí Joe sí.
2: Ìjọ ti mọ̀ ọjọ́ lànà kábíyà rárá ní ìrọ̀ mi. Kábíyà ìyá ògbà dàgbà. Ó bẹ́ẹ̀ sinmi lónìí. Ẹ̀kọ́ mọ yẹn máa kó yà máa sùn ní o. Èmi fẹ́ sinmi lónìí.
3: Ìwọ obìnrin yìí, wàá sílẹ̀kùn fún mi jàre.
4: Ọmọ yìí, má sunkún mọ́ o. Bàbá rẹ ti dé o. O mọ̀ bó ṣe máa ń bínú tó o bá ń ké.
5: Mo ń bọ̀ jò ó.
3: Wákàtí mélòó ló fẹ́ lò kó tó sílẹ̀kùn?
5: Má bínú olólùfẹ́, Dávidì ti ń ṣèjọ̀gbọ̀n látàtàárọ̀.
3: Ìjọba ọmọ yẹn pọ̀, òun nìkan ló máa ń tọ́jú ìwà arábìnrin yìí. Ó kàn pa èmi ti ní, kò sí ìsinmi alẹ́ kan báyìí láàrin ìgbà tán ti bí. Kí ló dé?
5: Jo, mo ń gbìyànjú, kò rọrùn láti tọ́jú ọmọ. Iṣẹ́ mi,
3: n kò fẹ́ iṣẹ́ yẹn rárá. Èmi ò fẹ́ iṣẹ́ dáradára rárá. Òponú obìnrin afọ́fun gbé mu, fún mi ló ń jẹ mí. Jọ
5: jọ máa wo Dávidì fún mi kí n fi
3: dé nǹkan ẹ lọ́wọ́. Èmi ò kì í ṣalágbàtọ́, ìnira yóò sì.
5: Màá tẹ sórí ìbùsùn, màá sì gbóúnjẹ rẹ wá láìpẹ́ fún ọ. Dávidì, ṣe jẹ́jẹ́ o, kí n tẹ ọ sílẹ̀.
3: Irú pálapàla wo lèyí? Kí leléyìí?
5: Ẹ̀fọ́ bíbọ̀ ni.
3: Èmi kọ́, èmi ẹ̀fọ́ bíbọ̀. Gbọ́ná, ṣé iṣẹ́ rẹ yẹn kò fún ọ lówó láti ra ẹran ni?
5: Joe, ò ń ṣẹ̀rùba ọmọ yẹn o.
3: Olùkọ́bìnrin gidi ni mo fẹ́ ni. Wèrè olórí burúkú, olórí burúkú obìnrin, òpónú akí dánidání.
5: Joe, má ṣe mí léṣe. Joe.
3: Burúkú àti ìyàwó burúkú ni ọ.
5: Yé. Joe.
4: apá mi o, apá mi o, apá mi o, kò lè gbé apá ìmọ̀, kò lè gbé apá
2: ìmọ̀, kò lè gbé apá ìmọ̀. Ọlọ́run mi,
3: mo ṣẹ̀ṣẹ̀ gan ni àánú o, àánú, jọ jẹ́ kí n.
4: Jọ, máṣe, ń dùn mi, ń dùn mi, ó dàbí pé ó ti kú.
3: Kiri mo ṣe
4: yìí,
3: ọ̀nà àyà mi, mi ì nínú ọmọ, mi ì sì fẹ́ ṣe tẹ́lẹ̀, wo ló mú mi ṣe. Wo àánú, bí o lọ sílé ìwòsàn báyìí, dákun, sáà mọ̀ sọ fún dókítà pé mi ni mo ṣe o. Sogbọ́ àánú.
4: Kò burú,
3: pẹ̀lẹ́,
4: kò burú, mo ti gbọ́.
3: Pẹ̀lẹ́, o lè sọ fún pé oyè ọ̀ṣubú ni. Sogbọ́.
4: Mo ti gbọ́ sẹ́, kò burú.
3: Pẹ̀lẹ́ aya mi. Pẹ̀lẹ́, ìfẹ́ sí tẹ́lẹ̀.
4: Mo ti gbọ́.
1: Lẹ́yìn ọ̀sẹ̀ kan, aládùúgbò Áánì Màríà wá kí i. Áánì bẹ̀rẹ̀ sí ń sunkún, ó ń ké, ó sì sọ fún ohun tó ṣẹlẹ̀.
6: Pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi, Áánì, o ní láti fi ìjọ sílẹ̀ o.
4: Mi ò lè ṣe o, Màríà. Ọkọ mi ni. Apá ìdùn mi.
6: Yóò sì tún dùn ọ ju bẹ́ẹ̀ lọ nígbà mìíràn. Apá rẹ ló kán lónìí. Ọrùn rẹ ni yóò kán lọ́la.
4: Mo mọ, Màríà, ṣùgbọ́n báwo ni o ṣe fi sílẹ̀? N kò lè ṣe láìsí ìjò. Bóyá mo gọ̀ bí ó ṣe máa ń sọ ni, àti pé mi ò rí owó tí ó tó láti lè dágbé. Ṣùgbọ́n yàtọ̀ sí èyun, olùṣọ́àgùntàn sọ wípé kí a tẹríba fún àwọn ọkọ wa.
1: Ọ̀sẹ̀ ń gorí ọ̀sẹ̀, bí ó sì tilẹ̀ jẹ́ pé Joe kò lu àná, síbẹ̀ ó sì máa ń pè é ní àwọn orúkọ tí kò dára. Kò tó pẹ́, ìwà ọtí àmupara Joe tún bẹ̀rẹ̀ ní àsìkò yìí. Ó burú sí i.
2: Èmi ò sẹ́gbẹ́ wọn, èmi mi lè kónú obúlọ́kù. Àárọ̀ mi yọ, àárọ̀ yọ ni mo fẹ́. Gáyé mi sá brabra, àárọ̀ mi yọ.
3: Ìwà arábìnrin, mo sọ fún ọ pé kó o yé dá mi dúró lẹ́nu ọ̀nà mọ́.
4: Jọ dúró, Jo.
3: Níbo lọmọ tó gàn yẹn kan wà?
4: Rárá o, kì í ṣe ọmọ o. Jọ má fọwọ́ kan ọmọ mi o.
3: Ó yẹ kí ẹ náà lè pa ẹlẹ́nu mọ́ fúngbà díẹ̀, arábìnrin o.
4: Yé, gbé ọmọ mi fún mi o. Ṣílẹ̀kùn Jọ Màríà, ó ti ń bọ̀. Màríà Jọ.
6: Áánì, kí ló ṣẹlẹ̀?
3: Màríà látọjúbọ̀, Jọ, mo dà sílé. Ọ̀rọ̀ láàrin èmi àti ìyàwó mi rèé. Mo fẹ́ ìyàwó mi. Màríà, ṣílẹ̀kùn yìí.
6: Jọ, o ní láti jáde. Bí bẹ́ẹ̀ kọ́, máa pe ọlọ́pàá sí ẹ.
1: Lẹ́yìn ọ̀rẹ́ yìí, Jọ jẹ ẹsẹ̀ mọ́lẹ̀. Ó fi ẹsẹ̀ gbá ilẹ̀kùn bó ṣe ń lọ. Ọkọ Màríà mú Áánì àti ọmọ rẹ lọ dúró sọ́dọ̀ ìyàwó olùṣọ́àgùntàn níbi tí Joe kò ti lè rí wọn.
7: Wá jókòó Áánì, kò séwu mọ́ báyìí. Sọ fún mi, kí ló ń ṣẹlẹ̀ láàrin ìwà àti Joe? Ṣé bó ṣe máa ń ṣe nìyí ni?
4: Bẹ́ẹ̀ ni, ó ti pẹ́ tó ti máa ń nà mí, tó sì máa ń pè mí ní orúkọ burúkú. Ṣùgbọ́n yóò tún tọrọ àforíjì. Mo gbàgbọ́ pé ẹ̀bẹ̀ náà dé inú rẹ̀ ni o. Ṣùgbọ́n yóò tún ṣe nígbà mìíràn.
7: Kí ló wá dé tí o fi sá fún lọ́tẹ̀ yìí?
4: Ó nà ọmọ mi ni, ìyẹn ló parí gbogbo rẹ̀.
7: Áánì, nígbà tí o ṣe ìgbéyàwó, Joe ṣèlérí níwájú Ọlọ́run láti nífẹ̀ẹ́ rẹ̀. Ó ti da ìlérí yẹn léraléra. O kò lè mú kí ìgbéyàwó rẹ ṣiṣẹ́ pẹ̀lú agbára tirẹ̀ nìkan.
4: Mo gbìyànjú, ṣùgbọ́n kò kún tó. mo tẹríba fún gẹ́gẹ́ bí olórí ilé, gẹ́gẹ́ bí bíbélì ṣe sọ.
7: Ani, ǹjẹ́ o mọ̀ pé ẹsẹ̀ tó kàn lẹ́yìn ẹ̀yin aya, ẹ tẹríba fún àwọn ọkọ yín sọ pé kí àwọn ọkọ fẹ́ràn àwọn aya wọn bí Kristi ṣe fẹ́ ìjọ.
4: Rárá o, níṣe ni mo ń gbìyànjú láti rí wípé nǹkan gún régé láàrin èmi àti Jo, tó fi jẹ́ pé mi ò ti ẹ̀ fi ìgbà kan bèèrè rí pé ṣé ó nífẹ̀ẹ́ mi.
1: Ìjọba ní wá ilé láti máa gbé, ó sì ní àǹfààní láti ṣiṣẹ́ fún wákàtí díẹ̀ sí níbi iṣẹ́ rẹ̀. Nígbẹ̀yìn, Hanu ń dágbé láìsí Jo.
8: Ọmọ mi wá kúrúbẹ tẹ kúrúbẹ, ọmọ mi wá kúrúbẹ tẹ kúrúbẹ. Ọmọ dáadáa, ó ti tó báyẹn, àsìkò àti sùn ti ń tó.
4: Jẹ́ kí á wẹ tí ń pè wá lálẹ́ yìí. Hello.
9: Aya mi, báwo ni Hanu?
4: Báwo ni?
7: Sọ fún mi o, ṣùgbọ́n
4: ṣé kí n.
1: Ìyẹn ni ìtàn Hanu àti Jo tó ṣe ni láàánú.
0: Ẹ káàbọ̀ padà, ètò ìwòsàn ìrora ọkàn òun náà lẹ̀ ń gbọ́ lọ́wọ́ lórí ìkànnì Splash FM 105.5. Mo sì lérò wípé lára eré oníṣeránpẹ́tẹ́ gbọ̀n ẹ ti rí ẹ̀kọ́ kan àbí méjì kan bẹ́ẹ̀, ẹ tún ti ní àgbọ́yé díẹ̀ sí ju ti ọ̀rọ̀ ẹnu lásán lọ nípa ti ìdí àjẹni lábẹ́lé. Ẹ wá jẹ́ kí n fi nọ́mbà síta eléyìí tẹ́ lè máa fi pè wá gẹ́gẹ́ bí ètò ṣe ń lọ àti nígbà tí ètò bá parí náà lẹ lẹ́tọ̀ọ́ láti pè wá 0916188-7383 lẹ́ẹ̀kan sí 0916188-7383. Ẹ sì má gbàgbé wípé ọjọ́jọ́ àbámẹ́ta eléyìí tá mọ̀ sí Sátidé, òun ni ètò yìí máa ń gorí afẹ́fẹ́ láti aago mẹ́rin ìrọ̀lẹ́ sí aago márùn-ún oku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún 4pm to 4:45pm. Ẹ wá jẹ́ kí a tẹ̀síwájú. Ẹ jẹ́ ká fi àsìkò yìí kí bàbá wa Pastor Daniel Fárìndé ẹ bá mi kí àwọn aráalé.
10: Ẹ̀yin aráalé, mo kí n dédé àsìkò yìí o, lágbára Ọlọ́run, ẹ̀mí mọ́yó wà pẹ̀lú wa o.
0: Àmì bákan náà ni arábìnrin Adéṣọpẹ́, àwọn náà wà ń bí akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ni wọ́n, ẹ bá mi kí àwọn aráalé.
11: Ẹ kúrọ̀lẹ́ o, ẹ̀yin aráalé o, lágbára Ọlọ́run, àní kúkú òjijì o.
0: Àmì Jésù. Mo mọ̀ wípé fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá wa bẹ̀rẹ̀ ní àti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, pàápàá jùlọ ọ̀sẹ̀ tó kọjá, a ti mẹ́nuba oríṣiríṣi àwọn nǹkan eléyìí tó ní í ṣe pẹ̀lú ìdí àjẹni lábẹ́lé. Àwọn ìbéèrè oríṣiríṣi òun náà ni ẹ sì ti gbìyànjú láti bá wa dáhùn, láti bá wa láyé àwọn aráalé yékéyéké nípa ohun tí ìdí àjẹni lábẹ́lé tí ó jẹ́ gangan. Ṣùgbọ́n wá jẹ́ ká mú níbi tí a fi tì sí ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá wa Pastor Fárìndé. Òun náà ni wípé tí èèyàn bá ní ìfura wípé òun ní ìlàkọjá ìdí àjẹni lábẹ́lé, kí ni ìgbésẹ̀ àkọ́kọ́ eléyìí tó gbọ́dọ̀ kọ́kọ́ gbé fún ààbò àti fún ìrànlọ́wọ́?
10: Ẹ̀ṣẹ́, ẹni tí ó bá ní ìlàkọjá, ìgbésẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ yẹ kó gbé ni pé kó má bò mọ́ra. Kó má bò mọ́ra. Ó ṣeé ṣe tó yẹ pé láàrin ẹbí ni kó ní àgbà inú ilé tí ó sọ fún in tó ń là kọjá. Tó bá jẹ́ pé inú ìjọ ni, ó yẹ kí wọ́n lè rí àwọn tó gbani nímọ̀ràn. Ìdí àjẹ lábẹ́lé gẹ́gẹ́ bí a ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá, ó pé oríṣiríṣi. Tá a bá ń sọ̀rọ̀ ìdí àjẹ ni, kì í ṣe dandan ká dúró lórí tọkọ-tìyàwó nìkan. Ibikíbi tí wọ́n bá ti wò pé ọkàn ń pòrúru, ó dàbẹ̀ yín pé won fi ya je ohun won fi ya iyan po on de ri mo pe ara won o le gba igbese akoko de ko gbe ni pe ko ma bo mora ko so fun awon eyan ki awa na se tan lati feti si inti o fe so fun wa ki in to nse gan ki lo sele si ki di ki lo fa igbese akoko niyan ko koko so fun eyan ẹni tí ó dẹ̀ sọ fún kó jẹ́ ẹni tó lè gbà ní mọ̀ràn tán bá ní ká sọ fún èèyàn kì í ṣe pé anybody ẹ tó má tún lọ rojọ́ fún ẹni tí ó fi ẹjọ́ ba tiẹ̀ jẹ́ má sọ lọ rojọ́ fún ẹni tí ó fi ẹ ṣi yẹ̀yẹ́ àbórí ara ilé rẹ̀ àtẹ̀mọ́ pé ibi tó wà báyìí lórí fún àtẹ̀mọ́ pé ohun tó ń ṣe nì kẹ́ ẹ̀ má fẹjọ́ sun ẹni tí ó bu kì í dẹ̀ ṣe pé àní dandan kò sọ fún ìránṣẹ́ ọlọ́run kan torí gbogbo iṣẹ́ ìránṣẹ́ ó yàtọ̀ síra wọn bó bá ṣe é ṣe tó mọ̀ pé n tó ń là kọjá ó nílò oníwòsàn òyìnbó medical doctor kò lọ rí wọn torí nǹkan míì téèyàn tí tọkọtìyàwó ń là kọjá tàbí ẹ̀gbọ́n tàbúrò tàbí bàbá àtìyà ń là kọjá kì í ṣe gbogbo ẹ̀ ló jẹ́ ìrora ọkàn tó jẹ́ pé ó kàn dé lójijì èmi àfọ́fà ni àfọ́fà ni ẹni tó ní ọmọ tó mugbó ọmọ ẹnìkan ló bèrè lọ́wọ́ wa ní láìpẹ́ ó ní òun ní ọmọ tó ti fẹ́ wọ 50 kò ronú àti fẹ́ yàwó irú ìyẹn ìyẹn tó ń là kọjá ó yẹ kó fi tóyàn létí kán pe ẹni yẹn kán lè bá sọ̀rọ̀ kán lè mọ gbogbo ohun tó ń lọ nǹkan àkọ́kọ́ ní pé káwọ́ ẹni tá a sọ fún lágbára ọlọ́run ibi ò ní ṣẹlẹ̀ sí wa o.
0: àmì ní orúkọ jésù ìbéèrè eléyìí tó tẹ̀lé ó dàbí pé yín náà ni ẹ bá wà dáhùn ẹ̀ torí ó fẹ́ jọmọ́ agbọ̀nmìtìyín díẹ̀ òun náà ni wípé báwo ni àwọn ẹbí àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ àwọn alábàágbé ilé ìjọsìn àwọn tí wọ́n jẹ́ olórí lágbègbè ságbègbè báwo ni wọ́n ṣe lè ṣe ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn fún àwọn tó bá jẹ́ wípé wọ́n nírú ìlàkọjá báyìí èyí ni ìlàkọjá ìdíyàjẹni lábẹ́lé láìsí tún ṣe wípé wọ́n tún ṣí ọ̀nà ewu míì sí wọn lórí.
10: ẹ ṣe bí mo ṣe ń sọ lọ tí ẹni yẹn tó bá mọ̀ pé òun dé ilé ìjọsìn àbó òun rí kánsẹ́lọ̀ mo ṣe sọ lẹ́sàn-án kánsẹ́lọ̀ pé oríṣiríṣi marriage kánsẹ́lọ̀ ó yàtọ̀ sí educational kánsẹ́lọ̀ àmọ́ láyé ìsìn gbogbo òjíṣẹ́ ọlọ́run ló máa ń pè rẹ̀ ní wípé gbogbo nǹkan lòun mọ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀ so irú ẹni yẹn yóò lọ bá àwọn tó mọ̀ nípa n tó ń ṣe òun ni ó lè jẹ́ chọ́ọ̀chì ló máa lọ ó lè jẹ́ ilé ìwòsàn ni ó lọ ibikíbi tó bá mọ̀ pé ó lè rí ìwòsàn fún àpẹẹrẹ àwọn bible society lóòrèkóòrè náà máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí nǹkan bí eléyìí trauma healing wọ́n máa ń ṣe ẹ̀dẹ́ bá pe nọ́mbà wa a lè sọ fún yín ìgbà tí wọ́n tún ṣe míì tó máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí gbogbo irú nǹkan bí eléyìí láàrin ẹbí kò sí ẹbí tí ò lólórí kò sí ìjọ tí ò ní olórí kò dẹ̀ sí àdúgbò tí wọ́n ní landlord association ẹni tẹ́ bá fẹ́ ẹjọ́ ara yín sùn tẹ́ máa lanu fún pé n tó ń ṣe níní kó jẹ́ ẹni tó lè gbà yín kì í ṣe ẹni tí ò bá yín dákun ìyẹn gan-an lólórí ẹ̀ torí ẹlòmíì ẹni tẹ́ rojọ́ fún ni ó mú yín lọ síbi tí wọ́n ti bá ti ń jẹ́ finally ogun kan lẹ́yìn lórí pé ó ń jà yín ó tún lè mú yín lọ síbi tí ogun ó ti di mẹ́wàá so ẹ mọ́ dákun ní tó ń ṣe yín tó wá dẹ̀ burú jù ẹ kúnlẹ̀ nínú yàrá yín ẹ sọ fún ọlọ́run kọ́lọ́run bá yín mú kú ọ ọlọ́run àdẹ̀ mọ́ gbọ́ ti èèyàn kì í ṣe dandan kẹ lọ síbi tí ìyàwó ti pọ̀ sí fún yín lórúkọ jésù ìyàwó ní jẹ wá o.
0: àmì ní orúkọ jésù tó ìyáralé ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ ẹgbẹ bíbélì ti nàìjíríà òun náà ni ẹ ń gbọ lọwọ ní ìkànnì ọmọlúàbí splash 105.5 ẹ lè pè wá sórí 0916188 7383 ẹ jẹ́ kí n wá lọ sọ́dọ̀ arábìnrin Adéṣọpẹ́ mo pé àwọn ìbéèrè tó tẹ̀léra wọn yìí náà ìbéèrè ti àwọn elétò ìlera wa náà ni gẹ́gẹ́ bí àṣemọ̀ náà ni wípé kò sí bí èèyàn ṣe ní ìlà kọjá ìdíyà jẹni lábẹ́lé tí ò ní ní àwọn kankan tí ó fi sílẹ̀ lára èèyàn bí ìpòrúru ọkàn àwọn ìròrí lọ́nà tí ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n irú àwọn ìpòrúru ọkàn wo ni irú àwọn èèyàn báyìí ni wọ́n máa ń ní ìrírí ẹ̀ àti wípé ọ̀nà wo gangan náà ni ó wà ńlẹ̀ fún wọn láti rí ìwòsàn gbà.
11: Ẹ ṣe ṣerí tí ó bá di pé èèyàn bá ti ní ìdíyàjẹ lábẹ́lé oríṣiríṣi ìjàm̀bá tó máa ń mú ìpòrúru ọkàn wá òun ló máa ń ṣẹlẹ̀ tábà ara ẹni tó wá sọ nǹkan báyẹn fún wa tá a gbàgbọ́ tàbí tá à ń da lẹ́bi tá a dẹ̀ ṣètò bó ṣe máa rí ìrànlọ́wọ́ àkọ́kọ́ ni pé a máa fi ìjàm̀bá ọkàn sí ní ọkàn irú ẹni báyẹn á ní nǹkan táwọn olóyìnbó ń pè ní emotional trauma a máa gbé nínú ẹ̀rù nínú ojú títì nínú ìdálẹ́bi a máa wò pé àbẹ́mi ni mi tọ́ bó ṣe yẹ kí n tọ́ ni àbẹ́mi ni mi dá wọn lóhùn gbà tó yẹ kí n dá wọn lóhùn irú ẹni báyẹn á tún wà nínú ìbànújẹ́ ẹ̀kejì ni pé irú ẹni báyẹn á bẹ̀rẹ̀ sí ní ní ìpòrúru tó máa bá ọpọlọ lọ ìyẹn psychological trauma ẹ̀rí pé irú ẹni báyẹn á bẹ̀rẹ̀ sí ní ní ìpòrúru ọkàn depression kò ní bẹ́ẹ̀ nìkankan sọ̀rọ̀ á kàn dá wà tẹ bá ṣílẹ̀kùn àbíyàn kan ń rìn tó sí ẹ̀ àyà bẹ̀rẹ̀ sí ní já a máa wọ́ pé bí àbí nǹkan tó ṣẹlẹ̀ sí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló tún fẹ́ ṣẹlẹ̀ sí mi ni irú ẹni báyẹn àbágbépọ̀ ẹ̀ pẹ̀lú àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní ní kọ́nu kọ́wọ́ nínú irú ẹni báyẹn rí i pé a kàn máa dá wà ni kò ní lọ́rẹ̀ẹ́ kò ní lọ́ta a kàn dá wà tẹ bá bí pé kí ló ṣe kò ní lè ṣàlàyé pé nǹkan báyìí gan ni ó ṣe mí irú ẹni báyẹn kó wá jẹ́ ẹni tẹ́ pé kò tí ì wọlé ọkọ tàbí ẹni tẹ́ pé kò ń ṣe ẹni tó máa ń lọ́rẹ̀ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ á ṣòro fún ẹni báyẹn láti dẹni tó ń lọ́kọ tàbí láti dẹni tó ń láyà ní àtàrí àwọn nǹkan tó ti rí sí.

0: CN tó ti ní ìdíyàjẹ lábẹ́lé rí. Ṣùgbọ́n ọ̀nà wà láti rí wípé ìwòsàn ó dé bá àwọn nǹkan yẹn. Àkọ́kọ́ nínú ẹ̀ ni pé ká rí wípé tó bá ṣẹlẹ̀ sí wa gẹ́gẹ́ bí dádì ṣe sọ lẹ́ẹ̀kan, ẹ má jẹ́ ká dákẹ́. Tá a bá ti dákẹ́, a máa rẹ́ ni tó máa ràn wá lọ́wọ́. Àwọn tó jẹ́ counselor wà tó jẹ́ pé nǹkan tí wọ́n ṣe ń tiwọn láti gba ẹni tí nǹkan bá yẹn ṣe níyànjú láti fi ọ̀rọ̀ tútù láti fi tú ọpọlọ ẹ̀ ṣe so that àwọn nǹkan yẹn kò ní lè ṣẹlẹ̀ sírú ẹni báyẹn. Wọ́n tún máa introduce àwọn èèyàn báyẹn sí àwọn tó ti ṣẹlẹ̀ sí rí, tí wọ́n ti lu tó ti re kọjá láyọ̀ àtàlàáfíà tí kò mú wọn ní ẹ̀mí lọ. Wọ́n máa introduce wọn sí wọn pé yá lọ bá lágbájá báyìí, irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí rí. Ọ̀nà tó gbà tó fi yọ nínú ewu irú ẹni báyẹn á lè sọ bó ṣe rí fún. Tó bá wá yẹ pé ìtẹ́ pé bóyá ó ti ń la ìgbájú ìgbámú wá, tó ti di pé bóyá irú ẹni báyẹn ó ní àpalára, á ṣe pàtàkì kí irú ẹni báyẹn náà kó lọ sí ilé ìwòsàn láti rí pé ó gba ìtọ́jú tó tọ́ àti èyí tó péye. Gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí, tabára ẹni tó ń ṣẹlẹ̀ sí nínú fámìlì wa, ẹ má jẹ́ ká dákẹ́, ẹ má jẹ́ ká máa wò wípé ká máa jowó ẹ̀ bóyá ẹni tó ti ṣẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá wò pé ọlọ́run mú nǹkan tó yẹ kó yọ ẹ́ náà nìyẹn. Ṣé ó rò pé òun nìkan ni nǹkan máa da fún lọ títí láéláé ni? Ẹ má jẹ́ ká fi ṣerú nǹkan báyẹn, ẹ jẹ́ ká ṣùgbà irú ẹni báyẹn ká rí wípé a support ẹ̀ láti rí wípé ó la ìlàkọjá yẹn kọjá láì sí wàhálà.
1: Ẹ ṣeun gan. Ìbéèrè eléyìí tó tẹ̀lé, ó fẹ́ farapẹ́, ṣùgbọ́n eléyìí yóò tún jẹ́ kí àmúgbòrò kó tún dé bá díẹ̀. Òun náà ni wípé irú àwọn ìlànà àmúṣe ìwo gangan ló wà nílẹ̀, eléyìí tó lóyìnbó ń pè ní practical ló wà nílẹ̀ láti fi ṣèrànlọ́wọ́ fún àwọn ẹni yìí, àbí tí àwọn tí wọ́n bá lùgbàdì ìdíyàjẹ ní lábẹ́lẹ̀ yìí, táwọn gangan tí wọ́n lè gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀, àti pé báwo gangan ni wọ́n ṣe lè rí irú àwọn practical kíní báyìí tó jẹ́ àmúṣe àbí oníṣe.
0: Ẹ ṣe. Àwọn ọ̀lànà tí ẹni tó bá ń experience tó ń dojúkọ ìdíyàjẹ lábẹ́lé, àkọ́kọ́ tó gbọ́dọ̀ kọ́kọ́ múṣe ni pé bíbọ́ kúrò nínú ewu, safety. Tó o bá tí kúrò níbi tí a ti ń jẹ, gbogbo àwọn nǹkan tó kù pátápátá kò lè ṣeé ṣe o. Àkọ́kọ́ náà ni pé báwo mo ṣe fẹ́ kúrò nínú ewu tí mo wà yìí? Bóyá ẹni tí ọkọ ń fìyà jẹ, tàbí ẹni tí ìyàwó ń fìyà jẹ, tàbí ẹni tí ọmọ fìyà jẹ, tó rá síra àwọn àgbàlagbà míì tẹ́pọ̀ ọmọ wọn ló ń fìyà jẹ wọn, tó wò pé ó tọ́jú nígbà tí mo wà kékeré, ó wá rò pé bí a mo lè tọ́jú ẹ̀, ó ń ṣẹlẹ̀ báyẹn lóríṣiríṣi. Àkọ́kọ́ ni pé ẹni yẹn gbọ́dọ̀ wá ọ̀nà láti kúrò nínú ewu yẹn. Ẹ̀kejì ni pé kó lọ sílé ìwòsàn tó bá ti ń mú àpá lọ́wọ́, kó lọ sílé ìwòsàn tó bá ti ń bá nǹkan tó ní ṣe pẹ̀lú ọpọlọ lọ́wọ́. Àṣírí àwọn ẹlòmíì tẹ pé wọ́n ti pàṣẹ ìdíyàjẹ lábẹ́ òrùlé yìí, domestic violence, tán di èrò ilé ìwòsàn ọpọlọ, tán tiẹ̀ ti di pé màá wá wò pé à lágbájá ọ̀rọ̀ ẹ̀ tẹ́ ẹ̀ bá ti wà mọ́ rárá, kò dẹ̀ ṣe kí àwọn bí bẹ́ẹ̀ o, kò ṣe pé ẹnìyẹn kan ta lọ́fà o, nípasẹ̀ pé ìrònú pé ìyá jẹ́ lábẹ́lé òun ló di pé ó dẹni tó di alárùn ọpọlọ. Ẹ̀kẹta ni pé irú ẹni báyẹn ó nílò ọ̀rọ̀, nǹkan tọ́rọ̀ máa ń ṣe ó pọ̀ ju nǹkan ta lè lérò lọ o, ó nílò ọ̀rọ̀, ọ̀rọ̀ tútù tí wọ́n á bá sọ, èyí tó máa tú ọpọlọ ẹ̀ ṣe, èyí tó máa jẹ́ kó mọ bó ṣe máa rìn pé báwo ni mo ṣe fẹ́ ṣe tí màá fi padà gbé ìgbé ayé tó ní àlàáfíà. Ìgbé ayé tẹ́ pé tí mo bá padà dàgbà bóyá ẹni tí ò tí ì lọ́kọ̀ pín bá lọ́kọ̀, ẹ̀rù ní bá ba ọkọ mi pé ṣé òun ò sì fẹ́. Ìgbé ayé tẹ́ pé tó bá padà dípẹ́ nìyẹn ó padà rí ìtọ́jú tán, ẹ̀rù ní máa ba àwọn ọmọ wípé kí ló tún wá ń ṣe mọ́mí wa tí wọ́n tún wá dádì báyìí. So ráàrin báyẹn ó nílò ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀. Ká wá wò pé ẹni tó ń fìyà jẹ tọkọ náà tàbí síyàwó náà tàbí ẹni tó pọ̀ lùyà rẹ̀ tó di pé ìyá ń kán lápá, torí mo ti rú ẹ̀rẹ̀ lọ́dọ̀ wa tẹ́ pé ó náà ìyá ẹ̀ ni ìyá kán lápá,
1: ìyá
0: tó bí lọ́mọ, ó ní ìyá tó bí òun lọ́mọ ló ń gbìjà lẹ́yìn ìyàwó òun, kò bá ìyàwó òun wí pé ṣe bóun tóun jọmọ ẹ̀ ló yẹ kó máa tẹ̀lé lẹ́yìn. Tó bá ti di pé rúkọ báyẹn ń ṣẹlẹ̀, ọwọ́ òfin náà tún wà o, kò ń ṣe kọ́ tíyẹn lè fọwọ́ yẹpẹrẹ mú o, ọwọ́ òfin wà o tó máa fi múrẹ̀ ni báyẹn, tí wọ́n á fi rí pé ẹni tó ń fìyà jẹ rú ẹni báyẹn, ẹ jẹ́ ká wò báyìí òun fìyà jẹyàn ó ti fẹ́ lùpa, tó bá gbérò ẹni báyẹn tó ọkọ̀ tì mọ́lé fún bí oṣù mélòó kan àbọ́dún mélòó kan, ṣẹ̀rípọ́n tí ọkọ̀ yọnu ewu nọmba wọn àná. So ọwọ́ òfin náà wà, ẹ má jẹ́ ká dákẹ́ pé ẹ jẹ́ ká fẹsẹ̀ létọ̀, gbogbo nǹkan ni wọ́n máa ń fi ẹsẹ̀ létọ̀. Ká dẹ̀ rí wípé ta bá rí pé bóyá ilé ni ìgbà míì tó yẹ pé bí ló bá ń lọ mọ́ lùkulù tó ti fẹ́ lùpa, ìjọba ní ètò tó ń pè ní shelter pé ibo la máa fi ẹni yìí sí so that kò ní di pé ó máa kú ikú òjijì. Kò dẹ̀ tún tán síbẹ̀, spiritual help náà wà tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa. Ẹ jẹ́ ká tọ àwọn tó kọ́ṣẹ́mọṣẹ́ pastor tẹ́ pé iṣẹ́ tiwọn ni pé counseling lori trauma lori irora okan ni won se awon na ni awon ona ton ma gba lati ri pe iru eni bayen agwa re okan e ironu e gbogbo e patapata o pada si ipo se ma ya ka gbagbe wi pe ka ri wi pe a bere fun iranlowo ohun lo se pataki
1: e seun gan to yin ara le mo lero wi pe e nri ekunrere eko Enrico lori eto iwosan irora okan loni lati owo egbe bibeli ti Nigeria Bible Society of Nigeria 0916188-7383 ohun naa si ni nomba ele ite fi le ba wa soro yala lori eto ni tabi nigba ti eto to ba pari e si ma gba pe ago merin si merin marun ku iseju medogun ohun naa ni eto yi lo ma n gori afefe o je ki n pada sodo pastor Farinde ibere ile naa lo n beere wipe se awon to n hu iwa labi yi ti won di ajeni labele yi se looto ni won le yi pada ati wipe iru awon igbese ewo tabi iru ipo wo ni won te le bara won ti yo fi kan pa fun won lati ri wipe won yi pada ni tooto ki se wipe ayi pada pe tori pe mo bara mi ru situation bayi ni iyi pada tooto lati okan won tawon gan ti won si kaba mo awon nkan ti won ti se lateyin wa
2: mo gba ladua loroko Jesu oro wo ni koja adua tori eni ti o ba di ajeni labele ati so ni la koko ni ki se leni ni ose to koja nipa orisirisi to wa elomi boya ogogoro lo mu drug orisirisi lo mu to nda lori du to ba de ti ko si lori gbogbo iwa bi ni bi abi iwa to wa ninu e ni o jeyo ti o mo luyan ti o mo bayan ja papa yo ma ba gbe bi ere onise yen o be sin lu yawo o be sin o de be sin si aje awon omo ninu ile so o lati an lati won up ti bi o se fi n to n se ile won le yi pada mo ko gba ladura pe ko ni pe keyan to mo n to n se oni elomi ma wa be yan to je pe boya toko ti yawo ni bi ba se pe yawo ba ko jade ti ya be sin je oko ko ni mo pe eyan dada ni yawo elomi obirin mi yo le lati koko nle ko to ri mo pe abi ni ti mo se yi ko bo si ati yi pada yen igba mi yo pe obirin mi a wa ma se be pe to ba koko wọ́n ní kò lè forí tì ṣe mọ̀ nígbà bá yá dára kọ́ bá yá a ní kò lè forí tì ìta kan gbìyànjú ni pé a gbà wípé kéèyàn dúró síbi tí ẹ̀mí wọn ó ti bọ́ kó tó rò irimọ̀ pé ó yẹ kó ń kó ń bẹ̀ bó bá di dandan kéèyàn yẹra fúnra wọn yorùbá ní ìmọ̀jàmọ̀sá là á máa kíkanjú tó bá di pé kò yẹra fún ọkọ rẹ ni tàbí ó yẹra fún ọmọ tàbí kò yẹra fún òbí ni ki ilé ayé ẹ kó lè lójútu mo ní bad case kan ngbà kan ó ti ṣe díẹ̀ ó ti pẹ́ díẹ̀ báyìí ngbà tí bàbá ń wọ́nà bí ó ṣe bọ́ ọmọ sùn nínú ilé tọmọ yẹn fi tó wa létí n ta sọ fún ni pé n tó máa ṣe ni pé ó yẹra fún kókó onú ilé wọ́ọ̀dà àwọn ọ̀rẹ́ ẹ lọ nígbà tí ọmọ kúrò nínú ilé fortunately ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ tó rí wọ́n bá ríṣẹ́ bó ṣe kúrò nínú ilé fáínálì nìyẹn ní ìsìn ó ti lọ́kọ ó ti bímọ àmọ́ tí èèyàn bá ní kó dúró síbẹ̀ ẹ mọ gbọ́ràn sí bàbá ẹ lẹ́nu títí tí ẹ ó fi bàjẹ́ kò ibẹ̀ náà ni ó dúró sí so ẹnikẹ́ni tó bá lò pé òun lè di àjẹni lábẹ́lé ìkíní ni pé táìmù wà fún láti yí padà ìkejì ni pé kí ló ń fa gan-an tó fi ń hùwà yìí la gbọ́dọ̀ gbìyànjú láti mú kúrò gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan ọ̀rọ̀ sísọ verbal therapy ó pọ̀ ó yẹ kó pọ̀ jù nínú ẹni tó bá ń dìyàjẹ lábẹ́lẹ́ ju medical lọ torí àwọn àìsàn yẹn ìrora ọkàn lápè kì í ṣe tí oògùn àbí kinní kan lè tètè mú kúrò ní tó bá ti yí sí orí o di dandan kan lu medical o tó bá dìde òpin ẹ̀ tí àìsàn ti wọlé èyí ò lo oògùn sí àmọ́ síbẹ̀síbẹ̀ ti in to fa gan leyan gbodo mu kuro ko de le yi pada loruko Jesu emi tin yiyan pada latodo Olorun yo wonu aye wa o
1: ami o ami ni loruko Jesu adura to lagbara ohun na ni baba wa ni won ba wa gba tori fun opolopo awon eyan igba ti won ba kan ide ninu iyo ni won to mo wo pe asilo to ni pe nkan ti mo nse yi pe ko da sugbon ti won ba tun ti ri anfani tabi ta aye ba gba won won tun tesiwaju pelu awon iwa idi ajeni yi sugbon ti opolopo won ton ba ni ironu pe wada ni toto awon gan latun ri ton tun mo lewaju ipolongo abi ipe itaniji nipa idi ajeni labele yi sugbon kini awon nkan mi eleyi se ro wi pe o ma sokun fa re boya latayin wa boya nipa iriri eyan eleyi to ni se pelu iporuru okan to fi manda be ni wipe iporuru okan yi ko kin kuro bi ibinu imu ikumu ainigbagbo ninu are ni iberu bojo anxiety ikayasoke ati be lo ti o tun le se akoba abi se afikun fun iwa kamadi ajeni yi eje ki arabirin adesope ki
0: awon kan to le se afikun to le mu eniyan ko di en to fi aje omo ni keje akoko ninu e ni pe se mo pe awon mi ma nko sa omo to ba ri obi e to nse ru nkan bayen iru omo bayen tendency wa fun lati di odo to ma fi ru nkan bayen ta fi se wa o ka to wa awon obi to mo yo lo janta ti a de te to ma so pe ehe o kare o se fun ehe o yode o go awon kan yen e nko mo yen ni npa nle to ba dagba yo pada han lara e lawujo so awon kan yen lo ma ma se afikun fun iru eni bayen then awon ti won mu igbo ton mo ti e wo ko si nkan gidi e kan to se lagu ara tori ba ti yi ko mo en to ran o iwa kiwa ni re ni bayen a ma wu en te ko tu wa to ma o ma rira itan ti o re bi eni to se mu yan gan lawujo to ko biya biya latari oro tawon obi awon ore awon aradugbo ti so sin seyin ti won ni wowo to rewa to da to ri jakujaku iru eni bayen iwa to ma wu na ni pe iwa mori jakujaku teyan kan ba soro kan sato ko ya boyo fe bu mi ni ke mi da ye ete attack iru eni bayen o le je ki iru eni bayen ko se bayen ta ba tu wa ri omo tabi odo to n display ibinu ojiji te kan ri pe ikan ikere bayen o ti binu wi lekan na iru omo bayen o sese ko ma wuru iwa idiyaje a ni lati to sona lati bere si ni soro si lokan pe nkan to nse yen ko da eyan kin ete binu debi pe yo ma binu si odi another thing to tun ma wa je ki awon to ma nfi ajeyan ko tun ma nje ko tun po si ni pe emi ma wo wi pe ani ise bi mo se ri mo gbolo je gaba lori e awon okunrin mi be o gbagbo wi pe emi loko e mo gbolo je gaba lori e en mi gbolo ka itan ti ba ni ko joko nbe yen o gbolo joko nbe ale ti ro birin mi to ma wa wo pe ya o le joko looto emi mo nko wa sinu le temi o ba ni ko joko iwo na gbolo joko e wo awon eyan meji ba yen kon ma soko ara won se ti ri pe idi age to ma wa labele fun awon mejeji ko nse kekere
1: e se unko fun eyan ara le te n gbo wa 0916188-7383 ohun na ni number ti e le fi pe sori eto mo si ri wipe ojo tin rebi ana e je ki a tesiwaju báwo ni àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jẹ́ olórí nínú ẹ̀sìn nínú ìgbàgbọ́ àwọn agbaninámọ̀ràn àwọn ará àdúgbò báwo ni wọ́n ṣe lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn tó ń díyà jẹni yìí láti rí wípé wọ́n rí ohun tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí eléyìí tí ò dá kí wọ́n sì bẹ̀rẹ̀ láti máa ní àyípadà ọkàn.
2: Tí o ṣẹlẹ̀ ni wípé Jésù ó fi àyè sílẹ̀ fún gbogbo wa láti wá sí ọ̀dọ̀ rẹ̀ ó ní ẹnikẹ́ni tí ó bá dẹ́ṣẹ̀ kó wá sọ́dọ̀ ọ̀hún wọn ní Jésù fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣe fún ni pé tó bá gbàgbọ́ kó lè níye tí kò ní pẹ̀kun Ọlọ́run ọmọ sọ pé Jésù ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ amọ korira ese gbogbo eni ti o ba mo yi pe iwa to nwu o da tabi ti o re ni so fun pe won ni eni to nse ka mo pe on se ka ko re en ti o so fun ni ti o ba re en ti o so fun ko to Jesu lo to ba ti di pe iwa ndi on di binu on di teyan meji meta n soro si kene kene eru eyan ben ko ma ro pe iwa won ni elomi ani ara baba won lo nfijo elomi ani ilu awon ni omo ilu awon omo kini kan ma jenda ruko awon omo ilu bayi bayi won gba nonsense alagidi ni won kini kan ni won elepe ni won gbogbo ru nkan be yen ki se n to bojumu an reti eni ti o farabalẹ ti o wuwa to da ko bọ si ko di pe keyan ma ronu pe onti to ba to gbemi enikan lohun o to gbe nle aye papa omo keke aye isin te ba ri won ton ni gboro ton gbe gida ton gbe goda ni ton sa wa ki lo se ni isin wa la won sere ni ami wa ere ten se ni isin ti obe abi igo to ba ba enikan to gbemi e oku niyan to wo olopa ba de te apaniyan ni won ma mu fun opolopo nu lo wa ninu ọgbà túnṣe nínú ọgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ tó yẹ pé ní tó gbé wọn débẹ̀ nìyẹn kì í ṣe tí wọ́n dìdí ìgbé lọ́kàn pa àwọn fẹ́ lọ pààyàn ìjà náà ìjà eré pa ni wọ́n rò pa àwọn ń ṣe mo tẹnìkan tó jẹ́ pé iṣẹ́ gidi lónílọ́wọ́ òkè má dárúkọ ẹ̀ iṣẹ́ gidi lónílọ́wọ́ torí pé kàn lọ bá àwọn ọ̀rẹ́ ládùúgbò tí wọ́n jọ mu ògógóró díẹ̀ ni wọ́n bá rí ẹnìkan tó fún wọn ní 10,000 ǹjẹ́ káwọn pin láàrin èèyàn mẹ́rin ló dìjà bó ṣe múgi tó lù mọ́ ìkànnì wọn lórí nìyẹn wọ́n ṣe mú fún apànìyàn nìyẹn ní ìsìn ojú ẹ̀ wá wálẹ̀ pé owó tó ń gan ni lọ́wọ́ gan ó tó kó ń pin 10,000 fẹ́nìkan ọ̀kan ó sì lọ ń jà nítorí ìyẹn so irú ìwà bí eléyìí kò bójú mu à ń bẹ àwọn ọmọ wa kán mú ìwà burúkú kò nínú ayé wọn kò sí ìwà burúkú tó mú so èso rere jáde ní gbogbo ọ̀nà nílé ìsìn ni o ní àwùjọ ni o ní àárín àdúgbò ni o ẹ má retí pé bẹ́ ẹ bá tó gbẹ̀mí ẹnìkan lẹ́tọ̀ọ́ gbélé ayé lórúkọ Jésù ilé ayé yóò gbà wá o ẹ yóò bá ní ojú ọ̀run tó yẹ fò láì farakanra wọn lórúkọ Jésù ẹ̀mí kẹ́mi ò ní wọnú ayé wa o ẹ̀mí wọ ní pin lójijì o.
1: Àmì àmì ní orúkọ Jésù ìbéèrè eléyìí tó gbẹ̀yìn ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè lọ́wọ́ arábìnrin Adéṣọpẹ́ òun náà ni wípé ọ̀rọ̀ owó ni ẹ fi sílẹ̀ fún àwọn tí wọ́n ń gbọ́ wa pàápàá jùlọ bó ṣe níṣe pẹ̀lú dídènà ìdíyàjẹni lábẹ́lé kí olúkálùkù sì bẹ̀rẹ̀ sí ní máa tara wọn jí nípa ọ̀rọ̀ yìí àti bí a ṣe rí wípé a pawọ́pọ̀ láti gbógun ti ìyà ìdíyàjẹni ìkọlura ẹni lábẹ́lé yìí.
0: Ẹ ṣe lákọ̀ọ́kọ́ náà ìdíyàjẹ lábẹ́lé ó jẹ́ nǹkan tí a kojú kíkorò sí gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan gẹ́gẹ́ bí Bible Society of Nigeria fúnra wọn wọn frown at it then ilé ìwòsàn náà wọn fojú kékeré kan fi wò ó then àwọn ìjọba wa náà wọn fojú kékeré wo ìdíyàjẹ ní abẹ́lé so mo ń fi àsọkọ yìí sọ fún àwa ará ilé wípé gbogbo wa pátápátá la lẹ́tọ̀ọ́ láti gbé láì ní ewu láì ní ìfòyà wípé bóyá àbí èèyàn kan máa ṣe ìjàmbá kan tàbí òmíràn fún wa fún ẹnikẹ́ni tó wá ti wá ní ìrírí ìdíyàjẹ ní abẹ́ òrùlérí kíró ẹni báyẹn gbàgbọ́ wípé ìrànlọ́wọ́ wà kìkì kí ó sọ̀rọ̀ sí ìta kí wọ́n lè mọ bí wọ́n ṣe máa ràn lọ́wọ́ láti gbé ìgbé ayé tó rọrùn àti láti rí wípé ẹni tó fìyà jẹrọ ẹni báyẹn ọwọ́ òfin mu fún gbogbo ìdílé àti ọ̀rẹ́ ojúlùmọ̀ àti àdúgbò tá a bá gbọ́ pé bí ìdíyàjẹ ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni ẹ jẹ́ ká gba irú ẹni báyẹn gbọ́ ẹ má jẹ́ ká sọ pé kí ni ìwọ náà wá débẹ̀ báwo ló ṣe rìn báwo ló ṣe tọ́ ẹ jẹ́ ká gbàgbọ́ ẹ jẹ́ ká ṣetán láti fún un ní support tó lápẹẹrẹ ẹ jẹ́ ká dẹ̀ ṣetán láti rí wípé ẹnu ẹni tó fìyà jẹ irú ẹni báyẹn ìlú ò fi ọwọ́ yẹpẹrẹ mu kárí wípé a fi tó àwọn tó yẹ ká fi tó létí gẹ́gẹ́ bí a ṣe là sílẹ̀ nígbà tí a ń ṣe ètò lọ́wọ́ káwá jẹ́ ká fi sọ fáwọn tí wọ́n fìyà jẹ èèyàn náà wípé òfin wà lórí ọ̀fẹ́ gẹ́gẹ́ bí a ṣe sọ lẹ́kàn pé láti yí padà orí ọ̀fẹ́ wà fún yín ke wa gba ona iyipada ke dekun lati ma fi ajeyan sugbon ti reni bayan o ba dekun lati ma fi aje eyan labe orule ofin na wa iru eni bayan de le di eru ogba eyan
1: o ya e ba wa fi oro ti na ni soki
2: ni soki ikini ti mo fe so to se pataki ni pe bibeli ninu iwe owe so fun pe ka ko omo wa lati kekere nigbo ba dagba afun wa ni isinmi e ma fi awon omo sile lai toju won lai ko won laye orisirisi lori internet e je ki won mo eko inu ile ti o mu won ma wuwa to da iwe efeso ri kefa ese kerin paul so pe e ma mu awon omo yi binu ebe ba n ko won e je kiki ko yen ko je n ti o ma ni igbese to da ti awon mo finishi wawu ti won fini koko kuko ni pari e iwe kolose ori keta ese ikokandini ogun paul so wipe ki oko ko toju aya bi ohun elo elege e mo lo ra yin ni lokulo bakan na ni oko iyawo na ko toju oko e e gba fun ra yin iwa yin ko le de yi se by fire ko bara mu mo gba ladua gbogbo arin wa loruko jesu e mo yo mo toju wa o a ni si wa wo a ni sise o agbara orun yo mo toju wa o
1: e se amin loruko jesu to yin ara le ibi na ni eto iwosan rura okan yo roke si be na si ni bi na ni akori eleyi to nsoro nipa idi ajeni labele yo pari si gba to ba di ose to nbo a tun ti bere pelu akori mi fun eyin te wa ngbo wa nle loni to ye pe e le ma ni ila koja kankan eleyi to ni se pelu iwa idi ajeni labele mo lero pe awon oro igbani niyanju ati be se le gbe igbese eleyi ta ti so lori eto yi na ni yo se ran lowo pupo fun yin te ba si ni ohunkohun te fe ba wa so latara eleyi e pe wa sori 0916188733 opo pataki lowo pastor Daniel Farinde ati arabirin Adesope ti won je eleto ilera lati ajo eleyi to nri si eto ilera awon obirin eleyi ta mo si pp FN e seun gan pe e fi asiko yin sile lati darapo mo wa lori eto amori yin ba e ma wa gbagbe wipe ago merin si ago marun ku seju medogun na ni eto iwosan irora okan lo ma ngori afefe ni ikanni omoluabi splash 105.5 titi di jomejo ohun ta tun jo ma pade ti jesu ba fa bibo re seyin temilade aloko ohun loruko ti temi o odigba kan na ire o
3: splash FM 105.5
4: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
5: S E L E R R I E celery
4: ah boda mi espesso espelli no di celery oya lopin gbiyanju espelli turmeric
6: T U R N E R I C turmeric
4: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
7: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
8: Ite meji omi orombo lemoni, sugar edukan ati iyo.
9: Ki lo nko po? Ki lo de ti eju se ku gbogbo ile bayi?
8: Apopo si mo fi fun eyin mi ni o. Mo fe dabi e.
9: Gbagbe apopo yi, Epsodent natural charcoal whitening toothpaste tutun ni o lo. Beeni, je ki eyin re funfun lona adaiba pelu ohun ifoyin Epsodent natural charcoal whitening toothpaste tutun. Ase pelu eru adaiba ti o je ki eyin re funfun ati omi orombo lemoni ti o fun eyin re jile. Epsodent charcoal eru adaiba eyin funfun dada.

0: chicken tó ti dára ju tàtẹ̀yìnwá lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke.
1: Iyẹlé.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: Èmi ọmọ yín náà ni o, Yọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi Chicken Flavour sí. Oya ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Oya lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-L-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣíbí èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime.

0: ẹ kalẹ̀ gbogbo ọmọ Nàìjíríà.
1: Èso sálòwò.
0: Ọlọ́run ìbàrẹ̀ lálẹ́ tìní.
1: Ẹsẹ̀ rẹ̀ tọ́mọ jẹ́ dàgbà má lówó.
0: Akọ́dá ayé àṣẹ̀dá akọ̀tí tìkà lẹ́yìn ó dúró gbẹngbẹ lẹ́yìn àṣọ òtítọ́ ayé.
1: Owó tí kò mọ o lọ́pọ̀lọpọ̀.
0: Ọba tí ń bẹ kí ayé tó máa bẹ.
1: Ayé tó tó nǹkan bẹ o.
0: Elédùmarè. Ọba tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tò gbé.
1: Owó ayé.
0: Bẹ́ẹ̀ ni kì í sùn.
1: Ayé owó.
0: Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìrìn àjò ọ̀sẹ̀ tó kọjá.
1: Ìlànà tó tó.
0: Rúfẹ́ fún títóbi agbára àti ìwà láàyè wọ Ọlọ́run ọba mi òkè. Ìbọn Ọlọ́run ọba mi ìbẹ yín èèyàn. Ìbá pásítọ̀ ìbá wòlíì ìbá fà. Ìbẹ lẹ́sẹ̀ àbáláyé. Ìbọn ọmọ kú ayé o. Ìbẹyìn ẹyin ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. Ọmọ ṣíṣe rojú àìṣe ń bẹ̀bẹ̀. Ìbáyín lálẹ́ tẹ̀lé.
1: A ti gbóyìnde o lọ́mọdé pẹ̀lá àgbà.
0: Ìbọ̀gá mi pàtàkì.
1: Iná o ẹ̀yà wá ọ̀wọ̀.
0: Ọmọ ọba tó ní òde òṣogbo àyà kókó ọ̀nà kí Ajimotaba Ògùn.
1: Mo gbé mẹ́lá dìde.
0: Jègbìnì bí àtẹ̀kùn. Ìṣèdè lọ́jọ́ tí fi ń wù mí ọmọ ọba ni tí ń gbélé tí ń ṣe bí ọba. Ajagun Mọ́fì ti bá ṣe ẹ̀yà kókó sun ẹ̀nígbà ọ̀tẹ̀ Kọ́ládé Alábí. Bàbá mo kí yín lálẹ́ tẹ̀ní
1: o. Lékelékè o màlálá ṣọ̀tún
0: fún. Lóòkọ bàbá wa tí wọ́n kó wa sùdí lápá bí. Bàbá wa Adébáyọ̀ Àkàdé.

èso ọba kó jiná fún ìjà o lórúkọ baba lórúkọ ọmọ lórúkọ ìmọ̀kẹ́ pẹ́ẹ́pẹ́ dàgbà bíi aráàárọ̀ lórúkọ àwọn ọ̀gá wa lápá bíi Túndé Ọláwúwo lórúkọ olóòtú ètò yìí ṣe Nakinọlá díje náà àjọ àǹkalẹ̀ ètò lọ́jọ́ tẹ̀lé ni ọtúnba Isaac Adéyinka lórúkọ mi èmi gángan lọ́mọ mòró àtètè kan tábà ń tilé ìfẹ́ bọ̀ ọtúnba ayé tutù bí ọba bòmí ní kíyín lálẹ́ ètè ni pé ẹ̀ka alẹ́ o ẹ̀kọ́ àfọmọnìyàn ṣe o ọ̀dẹ̀ ọ̀dà bí àní rí wàhálà àní rí dààmú ayé o.

lálẹ́ tìní. Ẹ tún ọmọdé sọ fún àgbàlagbà, àgbàlagbà sọ fún ọmọdé. Ẹ jẹ́ gbogbo wa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká tún jọ gbọ́ tuntun tìní. Iléeṣẹ́ Splash FM 105.5 tuntun là ń mú wá lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ jẹ́ kí gbogbo wa pátápátá ká jọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká jọ gbọ́ tuntun tí ó kọ́ wa lọ́gbọ́n tá a sì tún kẹ́kọ̀ọ́ nínú rẹ̀.

ẹ̀yin ọmọ nàìjíríà mo fẹ́ kájọ kẹ́kọ̀ọ́ bí àṣà yàwá alágbàdo yàbíjì àbí yàbíjì ẹlẹ́gbìsí ọmọ gbọ́ rédíò kì í ṣoge o ẹ̀kọ́ ni rédíò ẹ̀kọ́ làmọ̀ọ́kọ́ ní gbogbo ìgbà lágbogbo àkókò ìdí abájọ ni pé ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà tíyẹn bá ń tẹ́tí sí rédíò dáadáa yóò mọ̀ wípé ẹ̀kọ́ pọ̀ ń bẹ́ o ọgbọ́n pọ̀ ń bẹ́ information pọ̀ ń bẹ́ gbogbo nǹkan ló kúnnu rédíò fẹnikẹ́ni tó bá láǹfààní tó fira rẹ̀ jìn láti mọ kẹ́kọ̀ọ́ ń bẹ́ ẹ̀ tún kọ́gbọ́n lálẹ́ tẹ̀.

0: Adeyinka mo fe ki gbogbo wa patapata ka jọ tẹti bẹlẹ jẹ lalẹ teni ibi mo n lọ opo ibi ti won ya ni o ni o gba mi lakoko ṣugbọn ohun gbogbo ti a ba n ṣe laye ẹja ṣera wa lóore ta bá sì wà láyé ta wà láàyè ẹja gba ọ̀rọ̀ ara wa rò èmi ní ìwọ ò ní ìwọ tó o ní mo fi yọ ẹni tí ò ní torí ẹni tí ò ní ó lè dẹni tó ní tó bá di lọ́la o ó lè dẹni tó ní tó bá di lọ́la tí èèyàn bá sì sáré tó sáré dáadáa ó ṣeéṣe kó jánà nínú ìrìn àjò láyé ọ̀rẹ́ àtọ̀rẹ́ jọ wà wọ́n jọ ń ṣe kùrùkẹrẹ business together wípé bá a bá rin eléyìí tá a bá ṣe eléyìí ó yẹ ká lálùyọ́ ńbẹ̀ tá a bá sì tún ṣe eléyìí mọ́ ó yẹ ká lálùyọ́ ńbẹ̀ tá a bá wá ṣe eléyìí tá a bá lálùyọ́ ń bí géènì tá a bá rí ká tún fi kún eléyìí náà. Bí wọ́n ti jọ sọ́nà ìkan lówó ìkan ò ní dáadáa èyí tí ò sì ní dáadáa ó náà ti lówó rí ó ti lówó rí ṣùgbọ́n tí ò ní mọ́ kí ni ò sì fi ní mọ́ kò yí ẹ̀dá kankan gbogbo ẹ̀ náà kàn dojúrú náà ni ó kàn gbogbo ẹ̀ kàn ṣe ni tí gbogbo ẹ̀ sì sáfẹ́rẹ́ fún bó ni ó wàá ṣe rìn bó ni ó ṣe ṣe ìgbà tó sì ti lọ́rẹ̀ẹ́ tó ti ṣe fáwọn náà ẹjẹ́ àjọ bẹ̀rẹ̀ bísínẹ́sì èyí tó bá jẹ́ tọ̀tún ẹ máa fóun nínú rẹ̀. Ṣé ẹ rí ọkùnrin obìnrin nípa nínú ìgbésí ayé wa o kọ́kọ́rọ́ àṣeyọrí ọkùnrin láyé ń bẹ lọ́wọ́ obìnrin kọ́kọ́rọ́ ọkùnrin àṣeyọrí rẹ̀ ń bẹ lọ́wọ́ obìnrin ẹ má jẹ́ wá tàn yín wọ́n bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọ́n bá bísínẹ́sì yẹn wọ́n bá a lọ èyí tó lówó tí fi ń ṣe tó lówó tó pọ̀ tí profit bá ti dé nínú mẹ́wàá ó lè fún ní méjì tàbí kó fún lẹ́yọkan àbọ̀ tí ó sì ní sọ̀rọ̀ torí kò lówó tó tówó tó fi lè ṣe business náà ṣùgbọ́n tó bá délé tó bá ti dọ́dọ̀ ìyàwó ẹ̀ yóò ṣàlàyé fún ìyàwó pé àwọn tà náà o àwọn tà o ṣùgbọ́n ẹ̀tọ́ tóun tó yẹ kó jẹ́ tóun òun náà ni wọ́n fóun o tẹ́nà làwọn pa lérè ṣùgbọ́n wọ́n kìíní kan àná tó kan òun dẹ̀ àdè máa ní jẹ kò sí problem kò sí tóun fẹ́ ṣe. Aṣeni a máa ṣera rẹ̀ aṣeni wọ́n máa ṣera wọn ibi tó gún ti wá kò sẹ́ni tó mọ̀ àwọn tó ń tẹ̀ fogun sínú ayé èèyàn láyé àwọn náà máa wòyàn pé àwọn làwọn dẹ̀ fogun sínú ayé lágbájá o ṣùgbọ́n nítorí ìdí kan tàbí méjì náà ṣe máa ń ṣe ìrìn àjò èèyàn ayé èèyàn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin láyé lọ́yẹ kó ti kọ́lé kó ti ra mọ́tò kó ti dé èèyàn láyé ṣùgbọ́n àìjẹ́ àìtètè ṣe owó ìyàwó ẹ̀ ló wà èyí tí ó wà lọ́wọ́ ìyá èèyàn kékeré ni àfi tí èèyàn bá wà nínú àwọn ti bí wípé ọmọ rẹ làágbà lọ́wọ́ rẹ o ìyẹn nìyẹn ṣùgbọ́n tí ò bá sí yẹn ń bẹ̀ ẹnu ọ̀nà àbáwáyé àti ẹnu ọ̀nà àbájáde méjèèjì ó léwu púpọ̀ púpọ̀ kọ́lọ́ngọ́ bá mi kọ́gbà wá lọ́wọ́ lọ́wọ́ wọn láyé ayé lé o èèyàn sì wá o ọkọ ń jábọ̀ fún ìyàwó ẹ̀ bó ti wù ìyàwó kọ́kọ́ máa ṣe nígbà tí ò lówó lọ́wọ́ nígbà tí ò lówó tí ó fi takútú. Ṣùgbọ́n ariwo owó tí ìyàwó ń gbọ́ yẹn inú ń bi pé à ṣé bàbá alágbájá náà lẹ́sìn jọ ń pín owó yìí lẹ́jọ́ ń ṣe báyìí lẹ́sìn ń fún yín lówó báyìí. Ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó lépo kan ló ní problem kan epo rẹ̀ wá ó gbé táǹkà epo ẹ̀ dé wọ́n fẹ́ tà mọ́lẹ̀ kán lè ba àrówó láti fi tọ́jú oúntọ̀hún lọ́sípítù. Ọ̀rẹ́ tí ò lówó lọ́wọ́ ni chánẹ̀ yẹn já sí lọ́wọ́ bó láti ṣe ọgbọ́n wọn ládàá owó tó wà lọ́wọ́ òun ò tó bá òun kinní kan bọ̀ ẹ jẹ́ kí òun pe ọ̀rẹ́ òun náà bá pe ọ̀rẹ́ ẹ lọ báyìí iye báyìí náà fẹ́ ta o iye báyìí dẹ̀ ni táǹkà epo yìí o ẹni yẹn dẹ̀ ní problem ni o. Náà bá ṣe pápá ńgbà tí wọ́n tà á wọ́n ní géènì rẹpẹtẹ ọ̀rẹ́ àtọ̀rẹ́ ṣùgbọ́n èlò ló fún arákùnrin gbogbo ẹ̀gbùgbẹ́ ẹ̀jẹ̀ ń lọ polówó ọjà tí má tẹ̀ka polówó ọjà dé kẹ́ ẹ̀ wá gbọ́ yìí tó kù nínú rẹ̀ ẹ̀ǹlẹ́ ń bẹ́ ń o ẹ kú ìkàlẹ̀ ètò.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
3: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
4: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
5: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
6: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
3: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
7: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣúgà èdùkọ̀ àti iyọ̀.
8: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
7: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
8: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
9: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lónìí back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ǹkọ́ ẹ̀.
10: káàṣe ẹlẹ́yinjú àánú ti a.
11: Ọmọ má lọ fà tí káàṣe bá ti ṣàdéhùn o máa sẹ́ẹ̀tì yẹn. Ṣé
12: ti yẹn.
11: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year casport.
13: Mid-year casport.
11: Inú oṣù kẹfà yìí. Ogbó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà.
14: 50 million naira.
11: Ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
14: Gbé bọ́dì ẹ̀.
11: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sísí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Ladelu FM, tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
14: Pẹ̀lú mid-year casport tí ní oṣù kẹfà yìí, àsìkò oríire mi ò dé.
11: So ti káàṣìẹ̀, ọmọ mo ti káàṣìẹ̀.
15: Lago méje sí méjọ àṣálẹ́ lẹ́mọ pàdé rẹ̀. Ìyẹn ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
16: Gbàgbé ìrùnmú ẹ.
15: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios Dẹ̀rẹ̀tọ́nà Gbẹ̀ngà Adébóyè.
17: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń ti wé adé, èmi náà rí o Ọlá Olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
15: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá má fìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
18: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ́ni.
15: Láolú gbẹ̀mí débẹ̀.
19: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. Or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
20: Flash FM 105.5.

0: wọ́n ti repo, wọ́n ti tà á. Owó ti dọ́wọ́.
1: Ẹja ló ní ìlú o.
0: Owó tó wá wọnú àkáǹtì ọkọ.
1: Ẹ wá ẹgẹlẹ́gẹ́ o.
0: Ìyàwó ti rí. Ó ti wòye tó wọbẹ̀. Ẹ dákun, ṣé bí bàbá kí ní ṣe máa ń fún yín lówó rèé? Ṣé bí bàbá Tàmàdó ṣe máa ń fún yín ní kinní kan rèé? Ṣé bí bàbá kí ní kan ṣe máa ń fún yín ní nǹkan kan rèé?
1: Àfẹ́fẹ́ láyé o.
0: Ó wá pé ọkọ ẹ̀ jókòó wípé.
1: Ẹni mímọ́ kò má tó
0: kan. Ó ti lówó rèé. Owó ti tẹ̀ ọ́ lọ́wọ́ rí.
1: Ènìyàn ṣọ̀wọ́ o.
0: Ṣùgbọ́n àṣìṣe rẹ ló jẹ́ kó o padà sẹ́yìn.
1: Alẹ́ wu o, ènìyàn lè.
0: Àṣìṣe ló mú ọ padà sẹ́yìn. Ìrìn ẹsẹ̀ rẹ ló mú ọ padà sẹ́yìn.

ìyàwó wa ní a ò ní girlfriend lágbájáńkọ́ lágbájáńkọ́ lágbájáńkọ́ síbẹ̀ ẹjọ́ ń jáde ni àbí ń ò rí nínú mọ́tò rẹ àbí ń ò rí níbi tẹ́ ẹ gbéra yín lọ àbí báyìí báyìí kàṣá báyìí kàwòdì ó ní ọkọ dáhùn ó ní ọ̀rẹ́ ẹ̀ ní lágbájá tó ń sọ lábẹ́ àkóso bó ti wò kó le tó láyé òun fi tító bí ọlọ́run àti àṣepọ̀ tó wà láàrin òun àti òun fi búra kò sáṣepọ̀ kankan láàrin àwọn ohun ò rí bùsùn ẹ̀ rí ohun ò rí àwọ̀ tẹ́lẹ̀ rẹ̀ rí láyé òtẹ́ ẹ̀ táwọn jọ lọ ó ń sọjọ́ òbí ń jọ yẹn làwọn àtọ̀rẹ́ àwọn làgbà wọn jọ lọ ṣe birthday fún níbẹ̀ pẹ̀lú business táwọn jọ ń ṣe ọlọ́run ọba òkè ó rí ohun o òun sì fi àṣepọ̀ tó wà láàrin òun tẹ òun fi búra fún ọ. Adéyinka lọ́wọ́ ní àbí ṣé lọ́wọ́ ní sẹ́kẹ̀rẹ́ wa ń pa pé ẹ̀yin méjèèjì ẹjọ́ ńlá ṣe pọ̀ bí. Adéyinka irọ́ ni wọ́n sẹ́kẹ̀rẹ́ wa ń pa wípé ẹ̀ ń fẹ́ra yín. Because òdédé wálẹ̀ ìṣepọ̀ òdédé wálẹ̀ sísùn lẹ̀ tó sùn lẹ̀ ọlọ́wọ́ ayé nínú ọlọ́wọ́ àwọn àgbà nínú ọlọ́wọ́ àwọn ìyá mi nínú jíjókòó tó jókòó kalẹ̀ yìí ọlọ́wọ́ àwọn arúgbó àsọmọ́balẹ̀ nù ohun ò dédé ṣe bẹ́ẹ̀ ìyà ẹ̀ṣẹ̀ ló ń fi ọ́ jẹ́

0: Adeyinka lo ba salaye fun pe ha iyan ba bobata obo gugu e o wa ni hoho omoluabe oni to n ba gori lagbajari tabi to n ba gori tamadori kinkan bayi sele so ohun oni nkankan lokan ohun o de ba lasepo ri laye Adeyinka yawo ba so fun pe latodun meje mo ro pe e n bara yin lasepo ni lo n wa n fi ya ise to mo di lo n fi n je o bayi oda
1: eni o so won o
0: awon ojo debi ka awon ojo rin ajo kan o
1: e da lewu
0: na ba lo sodo baba onisegun nla kan ngba dodo baba onisegun baba on fowo ara on sera on laye
1: o le mu ni da se
0: on fowo ara on ti fi sera on laye nte ne ko won wadi dada to n si ti wadi lowo akowe re takowe re so pe bayi bayi bayi bayi ni o mo fowo ara on sera on o mo jiya odun meje o fẹ́kẹ́ ẹ̀bùn tú lẹ̀ ẹ̀bùn tú ọkọ̀ ọ̀hún sílẹ̀ kígbe ayé rẹ̀ ó yí padà wọ́n ní bó la ṣe bọ́ lọ́wọ́ ẹni tí ń deni kọ́lọ́hún ọba mi ó jọ lókè ìpẹ̀ta wà yìí gbogbo ẹnikẹ́ni tí ń gbọ́ mi lọ́wọ́ yìí ẹ̀yin tí ayé bá dé wọ́n tún yín lẹ̀ lónìí o láṣẹ elédùmarè ẹ̀yin tí ìyàwó yín bá sì dé mọ́lẹ̀ ìyàwó yín yóò wọjọ́ ọlá òní yóò tún yín kalẹ̀ o láṣẹ elédùmarè ayé ń dé èèyàn o èèyàn sì ń wọnú ìdè láyé ṣùgbọ́n kọ́lọ́hún ọba mi ò kíkọ́ gba gbogbo wa ni o kò sọ́kùnrin tí ò lè wọ̀dè láyé àjẹ́ wípé ṣé fẹ́ ló máa tó bẹ́ẹ̀ tóbìnrin fi máa dé èèyàn ni àbí èèyàn kan déédéé ṣe kankankan lobìnrin máa dé èèyàn mẹ́wàá ń ṣẹlẹ̀ ogún àtọgbọ̀n ń ṣẹlẹ̀ nílé ayé bàbá oníṣègùn ṣàlàyé fún pé ìwọ náà ló dé ìwọ náà ló sì tu

0: ayé tó tó ayé àkàmàrà. Àìmọye ọkùnrin tí ó tó ti wà nínú ìdè ayé. Tó jẹ́ ìpín rẹ̀ wọ́n dé mọ́lẹ̀ ni. Ọmọkùnrin kan bọ́ lọ́wọ́ ọmọbìnrin kan láìpẹ́ yìí. Ọmọbìnrin yẹn wá sọ fún ọmọkùnrin yẹn pé tó ń bá ti mọ̀ ní ọjọ́ tó ń ti kọ́kọ́ gbóúnjẹ fún ọ ló yẹ kó ń ti dè ọ mọ́lẹ̀. A bá lọ robì wọ́n ra rógbó wọ́n ra gbogbo ẹ̀ wọ́n ra gbogbo tí wọ́n rà wọ́n ṣètùtù náà. Wọ́n lọ sí apẹ ìkòkò. Nínú apẹ ìkòkò ibẹ̀ náà ni ègò kan náà wà. Ègò ìmẹ̀jẹ̀ ni wọ́n sọ sínú rẹ̀. Wọ́n sọ ìmẹ̀jẹ̀ wọ́n sọ sínú ègò wọ́n dé pa wọ́n ṣe gbogbo ẹ̀ mọ́bẹ̀ pé àtiṣe rẹ̀ láyé àti gbogbo nǹkan rẹ̀ láyé àti kankankan rẹ̀ láyé kó mọ̀ jẹ tiẹ̀ mọ́ kó mọ̀ tọrọ jẹ ni kábíyèsí Elédùmarè. Adéyinka o ni wọ́n bá wọ́n parí gbogbo ẹ̀ tán wọ́n sílẹ̀. Ìgbà tí wọ́n sílẹ̀ òun gan mọ̀ wípé kinní kan wọlé sọ̀nla nǹkan kankan wọlé sọ̀nla. Wọ́n parí gbogbo ẹ̀ wọ́n pàgbò wọ́n ṣe ìfẹ́ tú gbogbo ẹ̀ tán ní torí ọjọ́ lọ. Wọ́n pàgbò wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣètùtù wọ́n ṣe kankan. Ìyàwó wa sọ fọ́kọ ẹ̀ wípé béèyàn bá lówó láyé ó tún padà lówó. Béèyàn bá lọ́lá láyé ó tún padà lọ́lá. Béèyàn bá jẹ́ gbajúmọ̀ láyé ó tún padà jẹ́ gbajúmọ̀ láyé lókè èèpẹ̀. Wọ́n kúrò lọ́dọ̀ baba oníṣègùn. Wọ́n délé. Ìgbọ̀n délé. Àwọn èèyàn tán rírí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń rí. Àwọn èèyàn tán yọjú sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń yọjú sí. Àwọn tán ti jọ ní business tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Adéyinka ọlọ́run ọba mi kọ́ gbà wá. Gbogbo wọn ni wọ́n ń yọjú sí. Contract àkọ́kọ́ tọ́kọ́kọ́ gbà owó ńlá ni. Nínú contract yẹn ló ti ra mọ́tò tuntun. Ó sì ṣe contract yẹn ó ṣe dáadáa. Ó ṣe dáadáa. Ìgbé ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní rọrùn sí. Ó wá ń pe àwọn ọmọ rẹ̀ ṣàkíyèsí wípé tọ́ọ̀bà níyàwó méjì tọ́ọ̀bà ti ń fẹ́ ìyàwó kan lọ sọ fún pé ìwọ nìkan kọ́ ni wọ́n fẹ́ o.
1: Ọ̀rọ̀ àwa ẹ̀dá nílé ayé.
0: Kó o tètè ya máa sọ fún bẹ́ẹ̀. Torí pé obìnrin lé o. N tó wá dé tẹ́ ẹ fi ń gbé ètò yìí lálẹ́ tẹ̀lé ni pé.
1: Ó dàbí ẹni tó ń lọ ṣàjọ. Ẹ̀yin èèyàn mi, ẹ súnmọ́ bí ẹ wá gbọ́.
0: Ẹjẹ́ ń lọ polówó ọjà. Tí má tẹ̀ka polówó ọjà dé, ká wá tẹ̀síwájú. Ní pẹ́ parí rẹ̀, ẹ mọ́ bínú, ẹ jọ. Ẹjẹ́ ń lọ polówó ọjà. Ẹ ṣe púpọ̀.
2: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Wash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
5: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
6: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
7: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with...

0: Adeyinka, irin àjò ẹ̀dá ọlọ́run ọba mi lóye. Obìnrin tí ń ṣèkà tí ń ṣe bí ọlọ́run ọba mi òkè kó gbà wá lọ́wọ́ wọn ni. Ọkùnrin náà ń ṣèkà fúnyàwó rẹ o, ṣùgbọ́n bí ọ̀rọ̀ ìfẹ́ bá ti rí, tẹ́ni tó sinmi bá dẹ̀yìn, ta lójú oro, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìyàwó àtọkọ, ẹ bá fẹ́rẹ̀ ẹnìkan jù, òní mọ̀ ń fapá jánú. Ẹ mọ̀ jẹ́ ń tàn yín.
1: Ẹ̀dá nílé ayé, ẹ̀yin èèyàn mi, ẹ sún mọ́ bí ẹ wá gbọ́.
0: Níbi tí ọkọ ti ń ṣàlàyé fáwọn ọ̀rẹ́ ẹ̀ kan pé mẹ́wàá máa ń ṣẹlẹ̀ láyé o, ogún àtọgbọ́n máa ń ṣẹlẹ̀ láyé o, bí ìbá ṣe lọpẹ́lọpẹ́ ìyàwó ohun tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe àṣé ìfàsẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣọ wá látọwọ́ ìyàwó ohun. Àwọn yẹn ni a èèyàn dúró lásán, ìwọ náà dúró tẹ́tẹ́rẹ́, ìwọ náà gbọ́dọ̀ jáde sọ́rọ̀ ara rẹ̀.
1: Ó dàbí ẹni tó
0: nǹkan ò lọ déédé, ó sì jókòó bẹ́ẹ̀. Ọyẹ kọ́wọ́ ẹ̀yìn méjèèjì jọ máa kan wọ́ ni. Tó o bá lọ sọ́dọ̀ bàbá aláwo, tó o bá lo sẹ́kan, tó náà bá rí pé nǹkan kankan kanra wọn, ọ kanra wọn.
1: Ó dàbí ẹni tó lọ ṣáájú.
0: Yóò fi ọ́ lẹ̀. Tó o bá kú mẹ́, ó lọ̀dọ̀ oníṣègùn ni. Èèyàn kì í dúó lásán. Ìjáde yẹn lọ́kọ́ jáde. Ìpè wọn ti ní èèyàn kì í dúó lásán o.
1: Ó lè sọ bí àjò ṣe máa rí.
0: Wọ́n fún lọ́ṣẹ ó wẹ̀ẹ́. Ibẹ̀ ló ti wẹ̀ẹ́. Wọ́n fún àṣìwọ̀n àṣejẹ àti gbogbo ẹ̀ tó jẹ. Ara ìyàwó rẹ̀ ò wá yá báyìí.
1: Ó lè sọ bí àjò ṣe máa rí.
0: Ara ìyàwó ọ̀yá.
1: Ayé lọjà o, ọba olúwa, mo fọ̀rọ̀ mi lé ẹ lọ́wọ́.
0: Ọkọ wa ní ọ̀túnba. Ohun ọ̀mọ nǹkan ti ń ṣẹlẹ̀, ó ń sì lọ bá wọn bí ẹni ṣe é ṣe pé ẹ fẹ́ pa ìyàwó òun ni. Wọ́n ní rárá.
1: Ọba olúwa, mo fọ̀rọ̀ mi lé.
0: O tún lè jáde lọ bòmí àwọn ọ̀pọ̀ ìyàwó rẹ o, ṣùgbọ́n àwọn ń dì ọ́ lára ni, àwọn ń dì ọ́ lámùrè, àwọn ò fẹ́ kó o bọ́ sọ́wọ́ ayé ni, àwọn ò fẹ́ kó o lùgbàdì ayé ni. Bóyá ìyàwó rẹ tún ti wá ń gbọ́wọ́ míì lábẹ́nú tàbí lẹ́yìn, tàbí kó tún ronú pèwàdà wípé ọmọ tó túlẹ̀ ikọ̀ yóò túlẹ̀. Ní nǹkan fi ń ṣẹlẹ̀ sí i. Ọ̀rọ̀ yẹn ò yé báyìí.
1: Ohun tó ń mi bàbá.
0: Ọ̀rọ̀ yẹn ò yé.
1: Fi fún mi.
0: Ṣùgbọ́n òun ń lówó sí ni o. Òun sì ń lọ́lá sí ni o. Ń lówó sí, ń lọ́lá sí.
1: Bàbá olúwa fi fún mi.
0: Hello, bàbá. Hello. Hello. Ojú òpó lẹwà yí o. Bàbá lórílẹ̀ ojú òpó lẹwà o. Ìyá àbejìrè Jamani. Hello ma.
2: Hello Adelika.
0: Hello ma o.
2: Bàbá kú ètò.
0: Ètò rẹ o.
2: Ọlọ́run ní tí ó bá jẹ.
0: Àmì àṣẹ o, àmì, àmì.
2: Ṣé ẹ̀ríta ti rí máa ṣe ara rẹ̀ lóòótọ́? Ó lè jẹ́ pé bóyá tuntun tó tu ọkọ lẹ̀.
0: Bẹ́ẹ̀ni. bẹẹni àmì àṣẹ o o ti parí. Àmì o àṣẹ o. Hello.
3: Ẹ kalẹ̀
0: o, ìyá mi jẹ lẹ́gùsí.
3: Akẹ́kọ̀ọ́ kò ní bàjẹ́ o.
0: Àmì àṣẹ o, àmì o.
3: Gbogbo àwọn ọkùnrin, oyàwó ọkùnrin ìlú méjì. Ẹ máa mọ́ àwọn ọmọ ọbẹ̀yàwó méjì bó ṣe fẹ́ lé. Oyàwó ọkùn òkú ò dápọ̀n. Ọkọ̀dé bá tí ìkú, ìyàwó ẹ̀ ni ò tí ì pa. Ẹ̀yin ní ẹ̀wù. Irú rẹ̀ lọmọ rí ọ̀rá. Bọ́ bí ọbọ̀ kùn.
0: Bẹ́ẹ̀ni.
3: Ẹ Ọlọ́run ní wọ́n bẹ̀sẹ̀ ẹ̀sọ́ sí gbóògùn ọmọ ọba yìí. Ọkọ̀ ọmọ ìtọ́jú ẹ̀ mọ́sílẹ̀ ẹ̀ tọ́jú ẹ̀ lọ́lọ́run fún àwọn ẹ̀yẹ́ ẹ̀ àwọn òbí ẹ̀ ọgbẹ́ ìlọ ni wọ́n mọ tọ́jú ẹ̀ pé tó ṣe fún ilé lórí yìí o. Àyín òbí ẹ já ronú má di ọkọ rẹ mọ́lẹ̀. Má di ọkọ fún òun níyàwó mọ́ rárá fẹ́ di ọkọ rẹ. Ẹni kálukú bá ṣe náà kálukú ọgbà ọmọ ọba yìí inú fún àlàáfíà. Bẹ́ẹ̀ni fún àlàáfíà oorun Ọlọ́run ẹ kú ètò.
0: Ìtòní ẹ̀ o, ẹ ṣe o. Hello? Ẹ kalẹ̀ sá.
4: Ẹ pé ìtọ̀.
0: Ètò ni ẹ sá.
4: Dáre Adébáyọ̀ láti Ìrúwà.
0: Ok, láti Ìrúwà, ẹ kalẹ̀ sá.
4: Bẹ́ẹ̀ni. So, ẹ̀yìn ẹ̀kọ́ gidi ni. Bàbá tó pé ká máa gbọ́ rédíò ká máa kẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ gidi làwa ọkùnrin ti ń kọ́ ń bẹ̀. Pápá ìlọ lórí ètò yín. Pẹ̀lú tó bá lè kẹ́kọ̀ọ́. Dùwọ́.
0: Ó dàrọ̀ sà, ẹ ṣe o, a dúpẹ́ o. Hello.
5: Hello.
0: Ẹ ka alẹ́ sà. Ẹ ka alẹ́ sà. Ẹ sùn.
5: Bẹ́ẹ̀ rí ọ̀rọ̀ ń.
0: Bẹ́ẹ̀ni sà.
5: Bẹ́ẹ̀ akọ̀wé ọkùnrin lọ dá wàhálà yìí lẹ̀. Ọdún olórí burúkú ẹ̀ dárí. Eléyìí ò dúró bá wọn. Ṣé ẹ rí mo tún wá dúpẹ́ lọ́wọ́ obìnrin o. Okùntàn dè ó ní tútú. Nítọ́kùnrin ọ̀ wà síwájú ọ̀ lọ sọ́dọ̀ bàbá. Wọ́n bá yẹ̀wò dáadáa kí wọ́n lò fún tí ó fi gbádùn délẹ̀. Wọ́n wá béèrè tọmọbìnrin yẹn bá ń ṣe tó bá pé lórí ọkọ ẹ̀ náà ló tún gbègbèsẹ̀ wọ́n ó fún kìlọ̀. Wọ́n ó sì tọ́jú rẹ̀. Nítàfi tí ó fi tọ́jú rẹ̀ rè tọ́ba ẹ̀kọ́ bá ta kókó okùn tọ́ba bọ̀ bẹ́ gé tó kú sínú ìdààmú. Ta ní òtún ta lẹ́ẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Títí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ láàrin yẹn nìyẹn o. Kọ́pa lọ sọ́dọ̀ bàbá yẹn kó bẹ bàbá. Títí wọ́n bá ṣe tí wọ́n fi tú òǹga tí ó fi gbádùn. Nígbà bá wá gbádùn wọ́n wà á bèèrè má ṣe nǹkan báyìí má ṣe nǹkan báyìí mọ́ lórí ọkọ rẹ o. Tó bá kó bá fẹ́ ọ̀jọ́ ọ̀fẹ́ má dààmú ara ìgbésí ayé ẹ̀ o ní o mójútó bí àárín yẹn ṣe rí nu kọ́ lọ́n jẹ́ agbọ́lé ayọ̀.
0: Ẹ kalẹ́ o.
4: Ẹ kalẹ́ o.
0: Sà.
4: Ọmọ mi ga kìkan tá a bá ti lè fẹ́.
0: Kábíyèsí sà o.
4: Ẹni bọ́wọ́ wa yóò ní tẹ̀.
0: Àmì o, àmì.
4: Ẹni sì sọ láyé.
0: Àmì àṣẹ o, àmì o. Àmì o, àmì, àmì, àmì.
4: Mo á pàdúrà lórúkọ Jésù Kristi ti Násáréètì. Ọba tó mú ọmọ iṣẹ́ ìdílé rẹ̀ lérí ẹ̀ẹ́dílé ẹ̀ lérí òkúta.
0: Àmì o, àmì o, àmì, àmì, àmì.
4: Ẹ rí orúkọ mi ni Bàbá Gideon Lásìkè.
0: Ok. Ẹ
4: rí àṣeyàmọ̀ sí rẹ̀. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi pẹ̀lú ọ̀rọ̀ tó ń ṣe ló ti fi ara rẹ̀. Ló ti fi fi ara rẹ̀ jìnnàjìnnà. Kò bá fi ọkọ. Kò ní àyè kò rí ẹnìkan lẹ́yìn omi kan. Pẹ́ tó ń gbọ́ níta. Ìrédè tí ń gbọ́ níta ó ti mú sí wà wò. Pẹ̀lú ìwà tí ìwà ibi inú rẹ̀ láti fi di ọkọ. Bí ìsìn kó bá yá rẹ̀ ó sì kó bá yọ ọmọ rẹ̀ rẹ̀. Ó ṣe wá túlẹ̀ yẹn. Èyàn olùgbà nǹkan lọ́wọ́ èyàn olùgbà fi nǹkan lọ́wọ́ gbọ́gbà fi làlọ́ wíṣọ̀ mẹ́ ìgbórí o wíṣọ̀ mẹ́ ìgbórí. Ó ṣe tún ọkọ lẹ̀ yẹn. Ẹni kéṣù ọkọ mù náà. Ó ti dẹ̀dẹ̀ kéṣù ọkọ lù náà bí ọ̀sẹ̀ ta ìgbà yẹn nìyẹn. Tọkùnrin yóò máa nílá nítorí pé ọkọ̀ tí wọn ló ti ìlànà tó rìn ti tàbá ní bá rìn ló fi yẹ kí èèyàn mọ̀ pé gbogbo agbára láyé àtọ̀run ọlọ́run nìkan ni. Ìjọba gbàdúrà náà ni o lókun fẹ́bẹ̀ ọlọ́run ni o ọlọ́run ní dábọ́ lóde.
0: Àmì àṣẹ o, àmì o, ṣe o.
4: Ọba Adéyíká, ọlọ́run láti ṣe kàn.
0: Kábíyèsí sá o, ẹ ṣe gan sá.
4: Láti ṣe láti ṣe ìrúkọ Jésù
0: ami o ami ami o ami ase o ase o e je ngba pe kan isi kin to ma lo le hello
6: adeyeka
0: sir
6: adeyeka
0: sir
6: ekale
0: ekale sa o
6: ole ojendele na mi
0: okay baba mi agbalagba
6: ise ri lada go ti nkori
0: be di sir
6: mo go be ni to ba tun gbe igbese lati de oko e lona tabi tuki wa di oro ile ko so de to won gbe igbese abamo na lo pada ma nseyan se ri lada isa ko so go ti nkori o be ni ogudo gbe igbese lo de oko re ko ma ro ko na gbe mo fun bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọkùnrin ògbúdọ̀ gbégbèsẹ́ ibi sórí ìyàwó ẹ̀ tó máa rò fún bímọ fóun torí gbogbo nǹkan ni àdúrà káàkiri ṣe bí ẹ̀sán o.
0: O ti rèbété o àtọ̀dọ̀ yín ni o. Adéyinka Ẹ̀mí ó tilẹ̀kùn ìpè lálẹ́ tèní. Mo ń lọ lẹ́nu. Ẹ̀yin èèyàn tí ẹ ní àrùn ojú glaucoma tàbí cataract. Ẹ̀yin tí ẹ ní àrùn ojú tójú ń dùn yín tí ń hun yín tàbí ń wami tàbí ń somi tàbí ń ṣepin. Ẹ mọ̀ wòra yín níran. Ojú lọ bára. Ẹsẹ̀ ní ọba àrìn. Gbogbo ń tá a ti fàárọ̀ kùtùkùtù ayé wa ṣe ká fojú wa rí n ló dáa o. Àsámọ̀ yìí mo ti ń pa lọ́jọ́ mẹ́jọ jọ́ mẹ́jọ jọ́ mẹ́jọ jọ́ mẹ́jọ. Àwọn tí òye bá yé wọ́n mọ̀ wípé ọ̀nà àbáyọ ń bẹ ni. Ọkùnrin tí ò lè ṣe dáadáa pẹ̀lú ìyàwó ẹ̀. Yọ agba makanaki ko le makanaki yawo re wallahi talai 080 number mi niyan 6447474794 ojú ò ní relédè wa lágbára lọ́wọ́ ọlọ́run a ní gbénú òkùnkùn láṣẹ lẹ́dùmarè ìwọ náà tọ́jú bàbá rẹ tọ́jú ìyá rẹ o kó o sì tọ́jú ara rẹ náà wàhálà àti ìdààmú ayé ò ní dé bá wa a ní tẹjú ilẹ̀ mọ́lẹ̀ ẹ má fẹ́ rí mi adégbàyí ní ẹ ti lè rí mi ìwọ tó sì fẹ́ níyàwó tó fẹ́ lọ́kọ ò fẹ́ níyàwó ó sì fẹ́ lọ́kọ pé nọ́mbà mi yẹn wá yọjú sí mi lọ́fíìsì mi ládégbàyí 08064474794 08064474794 ó dàárọ̀ o.